0: SM Ophirin láti lè ní màá gbódò phase two mo lè dé bẹ̀ kán sọ pé ó ti tó àgùn lọ sí ìlọrin wá gbójú sókè mo ké mo sún ẹkún kíkúrò wá gbò yẹ pé kí n máa bọ̀ wá sí agége nígbà mo dé fẹ́ǹsì nímà mo gbòhùn yẹ pé kí n máa tọ títí ibi tí chọ́ọ̀chì bàbá ṣe bí ọba tó wà ní agége kó wá sí tí ẹ mọ̀ mo ṣàǹtọ̀ mo ṣe dé ibi tí chọ́ọ̀chì wà bẹ́ẹ̀ mo gbọ́ ìránṣẹ́ ọlọ́run tó lé àdúrà kan mo lè gbọ́ lóhùn mi pé ọyá orí rẹ ni ó ṣe ń gbàdúrà yẹn wọ ibẹ̀ lọ́kọ̀ bá wọ ilé gbogbo àdúrà tí wọ́n ṣáà ń gbà dé ni pé wọ́n ti mọ̀ mí rí ni nígbà tá a ṣe mú tì tán wá rí ìránṣẹ́ ọlọ́run pásítọ̀ tó wà sàlàyé ara mi wọ́n dẹ̀ kàn gbàdúrà fún mi wọ́n dẹ̀ kàn sí gbàdúrà fún mi ọlọ́run bàbá ṣe bí ọba gbogbo àdúrà bó ṣe dìde kọ́lé ìmọ̀dé yẹn tí wọ́n ní kí n wá rọ́rùn central bank bí pèsè kó ṣègbùkù tí mo ti ń lépa ní september 2025 tí mo fi lé mi lọ́wọ́ bí wọ́n ṣe kó lé mi lọ́wọ́ nìyẹn.
1: Bàbá ẹ má bínú ṣé wọ́n gbẹ́sẹ̀ lé àkáǹtì yẹn nígbà tí ìsídẹ̀tì yẹn ṣẹlẹ̀ ní àbí báwo.
0: Nígbà tí ìsídẹ̀tì yẹn ṣẹlẹ̀ mú lọ rìpọ́ọ̀tì ní AIG ní Zulu mo dẹ̀ lọ rìpọ́ọ̀tì ní central bank. Gómìnà central bank wá ń sọ pé láti safeguard àkáǹtì yẹn ó ní àwọn gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé àkáǹtì yẹn torí jẹ́ gbùkù wà lọ́dọ̀ dráìvà tó kó lọ kọ́mọ̀ bá lọ mọ́ jí owó yẹn gbà níbẹ̀ iná ni wọ́n fi gbẹ́sẹ̀ lé àkáǹtì yẹn náà ni ò lè jẹ́ kí n lè rí kọ́bọ̀ gbà láti september láti yà.
1: So báwo wá ní báyìí.
0: Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe bí ọba ọ̀gá wa náà tó tún jẹ́ Secretary General United Nations ó lóun tiẹ̀ ti gbàgbé pé kó tiẹ̀ jìyà òun náà tún sọ pé òun tó sẹ́ǹdì tí mo tẹ̀ fi pọ̀ sí pò ó lóun sẹ́ǹdì ẹ̀ sí mi ní ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí ni ọlọ́run ló mọ̀ pé ọlọ́run gbọ́ àdúrà nígbà tí mo dé ìjọ bàbá ṣe bí ọba ti adéèbí.
1: So God bless you, man.
0: Thank you.
1: Eri yin mo po si sa.
0: Jesus,
1: you are blessed,
0: sir. Amen.
2: Sọpọ Ọlọrun mi o.
3: Ọlọrun mi o.
2: Ibo le to temi ha mo.
3: Ibo le to temi ha mo.
2: Awọn owo lo gbese le.
3: Awọn owo lo gbese le.
2: Sọpọ by fire.
3: By fire.
2: By force.
3: By force.
2: Oluwa gbajade.
3: Oluwa gbajade.
2: Ẹgbẹ ẹtọ mi jade. In the name of Jesus.
3: Amen.
2: Nla se pe akori program asale ni. Ni operation take it by
3: force.
2: Eh won fe fun yan eyan ni gba ni pelu ipa ni awon to ni agbara lo fi pa gba that is why o ma so fun pe yi se gbugbu adua lo le dagba o ma nilo ni opolopo igba ko ori woli noju koju so ori agbara to da oduro ti o je obimo e wa break e sorry sir mo ma fun e lororo mo so fun e akan se de ni ororo yi mo sọ niye ọjọ saturday mo ni ẹni tí wọn di ọna mọ o ni di breaker oil láti break ọna yẹn tó bá fẹ break through o ni di breaker oil olórí àwọn tó lọ́n file tán lè lò fún ẹ tí ayé ẹ fún ma gbọ mo gbàdúrà.

0: ṣe jáde pé gbogbo ènìyàn pátá ẹ ò ní jẹ kúrò lọ sí ẹ ò ní saláìní lọ sí ìbùkún Abrahamu kó jábọ́ sí ẹ lórí ìbùkún Abrahamu kó jábọ́ sí ẹ lórí wà ní ànító wà ní ànísẹ́kù wà máa pariwo owó máa bọ̀ mo gba owó lọ́sẹ̀ yìí ní ọ̀sẹ̀ yìí ọ̀nà làálà fún mi ọ̀nà mi là sí rere ní ọ̀sẹ̀ yìí mi ò ní pàdé ìdíwọ́
1: ohun
0: gbogbo tí mo bá ṣe ní ọ̀sẹ̀ yìí yóò yọrí sí
1: rere
0: ní ọ̀sẹ̀ yìí ọ̀nà mi á sí ní ọ̀sẹ̀ yìí ọ̀nà mi là ní ọ̀sẹ̀ yìí mo gba eré ńlá ní ọ̀sẹ̀ yìí mo gba ọ̀rọ̀ ní ọ̀sẹ̀ yìí mo gba ìbùkún ní ọ̀sẹ̀ yìí mo gba ìgbéga ní ọ̀sẹ̀ yìí ayé mi lọ́wọ́ ní ọ̀sẹ̀ yìí ìpín mi dìde ní ọ̀sẹ̀ yìí ìràwọ̀ mi dìde oore lọ́tún
1: oore
0: lọ́sì
1: máa
0: bọ̀ lọ́dọ̀
1: mi
0: láti òní lọ ire gbogbo
1: kó
0: mọ sọ̀kan ilẹ̀kùn tó tì
1: kó
0: máa sí mo pàṣẹ ọ̀sẹ̀ yìí o yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ dìde ìgbàgbọ́ ni kò mú lọ àti iṣẹ́ rẹ sórí ojúrere àánú àti ìrànlọ́wọ́ mo rí wọn tí wọ́n ń tẹ̀lé ọ́ gbogbo wíìkì pátá ò ní tọrọ jẹ wà ní ànító wà ní ànísẹ́wọ̀ in the name of
1: Jesus
0: sórí ọrẹ májẹ̀mú ti
1: ní
0: ti a fi sílẹ̀kùn ẹni
1: ti
0: mọ́ndé léyìí
1: kó
0: o bá dá ọrẹ rí
1: gbá
0: ẹ léyìí torí mo wà nù májẹ̀mú àdúà
1: tí
0: mo gbà fáwọn èèyàn lọ́wọ́ àìsà ọ̀nà sì ń sí o ẹnìkan yóò wù ẹ́ sùsùn yóò dẹ̀ tán bùkátà ẹ̀ ó dẹ̀ ra àánú gbà 29/30/31
1: ìlà
0: mú orí òkè lóṣù
1: yìí
0: fún àdúà tàwọn ẹjọ́ mẹ́ta
1: ẹskísà
0: ẹ fún wa ní àkáǹtì nọ́mbà
1: iyọ̀
0: yẹn ò fi sómi ìwẹ̀
1: ilé
0: tó bá kù pẹ̀lú owó yẹn pẹ̀lú èso yìí láago mẹ́sàn-án a pàdé lórí
1: Facebook
0: láti àti TikTok
1: aago
0: mọ́kànlá alẹ́
1: a
0: pàdé bẹ́ẹ̀ pẹ̀lú yóò dà fún yẹn
1: ẹ fún
0: wa ní àkáǹtì nọ́mbà ti fún
1: wa. Echo Bank account 0970003215 again Echo Bank account 0970003215 Freedom Apostolic Revival International Ministry is the name of the account. Or you can use our Providence Bank account. Providence Bank account is 89005129 48 again Providence Bank account 89005129 48 Freedom Apostolic Revival International Ministry is still the name of the account. Or you can use our First Bank account. First Bank account is 20146519 06 again First Bank account 20146519 06 Ojo Sam Omoloju Jesu is the name of that account. For inquiries and details, call us on 081-123-2 in five places. Or you can use 070-81-16-4090. God bless you.
0: Mo pe ire mo.
1: I call goodness upon you.
0: Mo pe iranlowo
1: mo. I call help upon you.
0: Mo pe anu mo.
1: I call mercy upon you.
0: Oya gba.
1: Yeah, I receive it.
0: Gbogbo to ba se.
1: Everything you do.
0: Yo yori si re. Ona re si. Ona re la. Eri re de.
1: Go
0: se long week.
1: I celebrate to this week.
0: Ko mo gobo.
1: Go
0: in the name of Jesus. Gbogbo en to ba ri.
1: So
0: fun pe.
1: Amen.

0: ireti otun renewed hope agenda isijoba re Bola Ahmed Tinubu tu ti se bebe o begun eni bajo re awon yoruba ni ori a ma ayo tokun ni nje mo pe ijoba apapo tu ti gbe ise agbase fifi ojo ona maruse ilu eko sibadan loju si pelu sise ni oni kan kere ati sise na tun lo ito sorun sula sibe fanfani awon tun rin ajo ale se wa ri pe gbogbo ohun ta tin pongbe re ti pada sun wa bo lorilede yi labe isijoba siwaju Bola Ahmed Tinubu nipase lana ireti otun renewed hope agenda re e wa ma gbagbe o pe te o ba ti gba kaadi idibo alalope PVC yin aye si wa fun yin lati se be o e kan si office ajo eleto idibo INEC to wa ni ijoba abile yin lati lo gba kiakia e si je karan ara wa leti pe asiko arorodo ojo la waye e ja sora fun dida idoti soju son omi ka ma ba ri omi sose agbara ya shop magaji wole arisikola alakoso ati oludari fun ipolongo ele sile loni igbo tun ti sun wa bo lorilede yi
1: Ma wo mi bi mo se fe yin
2: mo n gbo ta ti tu e fe
3: 32 FM 94.9
4: Lejola
5: no te yo vamos no ni o mo fe se o re to
4: abi mo wa ni me ba no bi se
6: ko mo lojo wa wa ni abi o wa le to
4: Mr. Iwalai
6: o je ron mo te gbe ni laro ti ma ro ku ra fun Monday
5: ise ti e se te fi lo mo lowo
4: e le da le baba
6: ise te se fi lo mo lowo
4: e ni ka ru ko ma fi
6: e ma je jo e ma je pastor ni sin amo me wonu jo
4: oni royin mama e wa si radio e so lo so no ni mama ti e lo bi se
6: o se mi o lo so bi o
4: Mr. Self employment
6: so se legalize mo bayi
4: E mo ko ya won ni shopu.
6: E wa pass kana ko pass kana.
5: E wa ja on your osun yen gbo. What of we pe se ni o.
6: E biro iwo ni yen. E o bu won.
5: Eh eh.
6: Se ni won won taja won raja.
4: How much? TDB Osha SC.
6: About What did you live like?
5: Ah, I'm not going to be a man.
4: I
5: want
4: to be a man.
6: What did you tell me? I'm not
4: going to be a man.
6: Ijoba nikan ko ti a ba se ti wa se ri oro ilu eto abo ni ki nkan da ni awa ni yoruba ni bo ba se ka se sana yi bo se ri wala se se wa ipe aso kan labi aso nisin won ti gban won da wa sinu se atusi tori pa wa na te o gba lowo won
4: sa agba ni abani choice
6: agba ni eyin no ni choice ye ronu emi no ni choice amani e a ri kan se kan ni ko se bo se fe le to ni bi aye yi ko sen to le so isi re ti o lohun ni mo se so batari ko si big d
4: emi re
6: so it doesn't mean pe ba ke kini kan lo ke kini kan kan ni ki nkan to pon oko gbanu na ko ja ni so ko ti debito kode na o tun sare na si na ni so dan so nbe ni pe kekere le yo fi bere ko le achieve to e ko to bi kan ba mu yan si na ni oko pa mo ta guys ta ri ni si ni wo iru awon ni e lo hun ti ri o ni si omo po repete ni olokada
4: mass production
6: e so ko olokada ise ko ṣugbọn lokada pẹlu okada ti o si yege yawo merin atupo pa pe won ni ofe yawo meji yun ara kan
4: penta leleyi
6: pẹlu omo edakun iru aye wo la wa yen ta ba si ti le control awon kan yi in ta mo bibi ku bi ta mo bi na niyan awon ti o mo na Nigeria laamu e lo wo ni so mo to wa ni ti rin re pe wa nbi yebi te fi npo yin omo kan so mo ri ni on show eleko omo ikere bi omo ibo bi akiri kan ni mi mo o sa so pidgin english lo so ke so ni pe o lo mo ta awon ore ehun lo fawon ti o invest kidney won
4: subhanallah ya mori mori
6: 25000 won fun
4: mori mori mori
6: somo yen o ti jingiri somo to omo kekere kan to jing omo mejila to di to wo yara ti baba yesu satan ti to gun olobe pa ki le fe so fomo yen ati expose ara wa sin ta mo melo ninu obi gangan ni nche bo ki lomo mi je o sa n gbiyan joro yin na la mo wi Dada kori ko bi mo to ba to won na
4: iru mass wedding ta wa nse ni si ka tun le reproduce
6: iru mass as fawon yen pe be se mo blame joba tin ko mo baje na niyan iru awon gomina buru te
4: e ma binu
6: gomina yen mass wedding oh se mass my mass employment fun
5: 1.5 billion naira
6: won ti ri won pe awon dupe lodo olohun o wedding to nfe to rowo se iwo to rowo se wedding lo o owo to yawo
4: tan ma produce won tan ho kon wa be
6: bi me kola awa bi won kale
4: iru
6: amo na ilamu tori pe
4: yo
6: ba ti gbanu ede won lo owo to ba di le resun be lowo e wo kan mass wedding no I tell you se bi gomina una lo se wi baro le pa ma metin jo ni e ri pe won ti ri won pe bon se ri niyan o ti wa nbe le yoruba wa lowo na won ti ri owa o en ti o ye kan pe lo ko e ko si mari ipere grammar a lo se ye fo mo wa ni o won akankara bu lorun e wo li aye ta ngbe na awon la nko wa labara
4: emi emi o lo de re igba to so de o ba gbo pe bili bi mo o ni yo
6: o ni yoju
4: o ni dana
6: eh so da in ta won ye mo sa re mi se na ni be ye ku
5: wala
6: ti wowo eni ko mo ni professor to ni ko mo ta nkan ta won yan jamu
4: pelebe
6: eh gbo won kan ta e ka roni iyen secondary lo e ko ye ke se primary job le ko je
5: ha
6: okolopo won wa mo to kan mo a mo mo to ka se bili pe owo n direct lona lo da nigeria lo daru
4: ami ka to sumara le a fi oro kan sawada le kan e a fi n ja ijoba le kan na ni and si won le kan na papa yi te je omo mokola igan igba ti mo to de bi mo to mo pe lomi mo de ma won loruko loruko ko se n to se house of assembly ni ibadan north one ti mi mo ta do che daada ngbe te ba n tele won e ki so fun pe ni ru pe ni jaba yi ni ko so mi mo kola rara mo de n wo awon emo yen ru baf gori oke gori oke gori oke cha ni joba ni ko da
6: ni apadi nko lona olunde nko e oju ona se honorable o si nbe awon wo to pada wa won ni kan promise won pe ngba to wa n chairman o si wa n je na ni si pe won ba won se ona be yen eh mo nbo olohun ko wa logun odun ni o si fe lo mi won e se to ja to ya tu ya ya sikiri fun se bi laye don bolo se lu ba be se nkan fun yan yo ko da mi waju na ke sowo
4: eyin le mobilize fun won e ma tele won leyin
6: eyin na le se kini fun won e wa le fe yi pada won o le o de mo fi won le ati mo tan fe
4: to
5: e ti won fi se bo o yen won pin wo ni
4: se
5: bi n te fe na
4: e ti ko lo so
6: ni kan be o sumo na rebu bayi ile ti e gan okuku birim birim ni nbe I kan bladu bo temi okuku birim birim ni nbe be won pe wa se be sumo ni yi federal wa eni ko se sit like si ko na ni kankan ha se tele mi mo en tele ngba ti wo fun lowo si nkan to fe si
4: e se o olusola suma wa ara le
5: 0705 5000 949
4: san laarin e ba fori ki le tori akoko ya ni pe lo lori eto e ma binu
5: 0809 7000 949
4: hello e ka ro sa o
7: orugo kini aje tun bi mo pe lati aye gun le yo
5: e se o
7: o ki ki ta mo de ki ma oga ba wa loke to ko mo ti ba ri awon ti ko lara oga ibe lo mo ojo yen ma gba wole to ri ba won governor ri pe ijoba papo ti kule na won bi kan ibe la won governor ri o si to ibe la papo ni ko joju se won lati le je ti ko ma le fa won governor la ka won governor ma le ra yi ma da pa mo to ti ijoba papo ba joju se ba je mama ba lo yen o e wo ele to gba ona ayi gba le yo
5: hello Hello, Caro. Hey, Caro. Hey, Caro.
8: I'm going to ask you to see if there was one there in your name.
5: Hmm, yes, sure.
8: I'm going to ask you to see if there was one there. Hello, there is one.
5: I'm going to ask you to see if there was one
8: there. There is a good bit of what you put it there. So then, if that is that, you know, you look for a cough, and I am Baba, who know what you're the man, what you know. And you got that in what, but no, but you know, you man, and you know, if I know, you have got some time, you see, there is someone there fighting you for you. En da tu e wa lara ni se nkan kan ti o da ah ti se nkan kan a se bo ada won bi ton to ko ti o
4: an na ti gbo won reti e se
5: 0705 5000 as e go to do gbogbo en te da ko mo loju Facebook e se o arowo yin nbe
4: adupe adupe pe okun lowo eyin ololugbo wa te gbe 32 fm ra kokoya ti ni gbogbo gba ajose wa oni baje lo lori adura e wo mo dagbere lori eto laaro e tun mo pade awon akiakegbe wa mi lori awe eto loni ranran ati lede ebo ati lede abinibi wa ati wa karoyin teni o bu se adupe lowo corporate mo din agba akin e ta baka ta fi seyin e ma ise binu to ba dun yin nidun pe ko se pa mora e fe jo mi sun ya laide ni olobo bo se ba mo re wi tori ofin ni bo ani pade ayo awa ni won pe ni eda bi nbola lami ire o
5: olusola momo lo ko mi yo da ko ni danu
9: I ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
10: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláì. Ní ìkànnì ìfẹ́ yín ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
11: Kò ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
10: 32 FM 94.9, à ń fẹ̀ ní gba gbogbo ayé.
12: Ẹkúdé dé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare ẹni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbí ohun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare má fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé nínú kalẹ̀
13: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ni CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
12: o
13: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare wò pé ẹni tó sanwó oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbì kan tó wo ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbàyé gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba tin download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se nwole bo se njade anfani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
12: office nigba to je pe ni e pe kakakiri
14: office wa ni junction veterinary ni mokola ni ibadan junction veterinary gangan le ti mari office wa e le pe ti mokola yen ti 07074543005 at any office ni apata na ninu lepo sanctuary filling station opposite Fairview supermarket ele pe apata si 07074603911 bakona atuni ni ogumoso ni shop 3 and 4 free mall shopping complex opposite former Nitel oni ewa ni Alajiki Road Taki Ogumoso ele pe wa si 07074857555
12: oro le ti gbowo re yan gbogbo eyin ti e nfe lati ni dukia kan abo mi to je pe e tin ro bi pe bo le se se ba oni kin na won se bo si ona na re e tele won cd care o di gba kan na e seun
15: cd care there for you
16: oh yeah Jiri ewo ikoni adeni posonu biwe ba nbe nibi kan eyin lotosi 32 FM 94.9 Awada baba awada
17: We play the greatest hits of yesterday Today
18: Cut it, cut it. And if you think about it, even tomorrow 32 FM
17: 94.9
19: My head's so far away
17: Mornings are for dreamers.
19: I'm a dreamer, yes, I'm a dreamer.
17: Oh. The break of dawn for champions.
20: Champion, champion, champion, champion.
17: On 32 FM 94.9. After the tactics comes the play.
21: It's Carter, what are you going to do? Oh!
17: After the play comes the goal.
21: Could be the match winner from Lionel Messi.
22: Ronaldo!
21: Aguero.
17: After the goal comes the uproar. It's sports on 32 FM 94.9. The best players in the world and their best plays.
23: My kick again. Messi through four.
24: Brilliant!
23: Threads it in. Ah! And there's the goal from Pedro.
17: It's sports on 32 FM 94.9.

lọ́sẹ̀ yìí dasgbo sí kọjá lọ́sẹ̀ tó kọjá. A ní ìsìn ọlọ́run gan-an. À ń sin ọlọ́run àbò ní ń sìn wá.

0: ọjọ́ kẹwàá ń lónìí inú oṣù kẹjọ ọdún 2026.
1: Èmi ò mọ̀ lẹ́nu kankan, ẹ̀yà fi ń délé dùn mẹ́rin.
0: Ọlọ́run mo ní, n ò lé èèyàn kankan.

0: bose mu.
1: Ẹni Ọlọ́run dáná.
0: Èmi kọ́.
1: Àlásìkò òṣèlú ló ti tó yìí.
0: Èmi mama.
1: Àsìkò òṣèlú tún ti tó. Ibẹ̀ yẹn ni ẹ ti á ti kọ́kọ́ gbìnà.
0: Mi lè sọ bó ti bá mi ṣe.
1: Àwọn tó já báyìí wa kí náà gan wá ń di òṣèlú.
0: Bó ti bá mi ṣe. Àwa ò lè sọ bó ti bá wa ṣe. Àpò lórí ìráyà
1: lọ. Ẹni tó bá jẹ́ Muslim kò ní lè lọ campaign church.
0: Pátápátá.
1: Ẹni tó bá jẹ́ Christian kò ní lè wọ mọ́sálásí. Ẹ bá débẹ̀ o. Ẹ wá máa wo lè wa o. Tó bá dọjọ́ ìdìbò gbogbo wa látẹ̀ka o. Wà ní Deputy. Muslim ni ti o fe jade dupo yen gangan ni Christian ni e ma gbo o bi abara wa de o e ma gbo bi abara wa de o mo gbo nkan kan ti n fa lo your state wa lowo lowo bayi pe why now se bi Christian ni governor se Makinde bimbo adekan bi na tan tun fe lo tan tun fowo ti le e bi Christian ni e wo bi ta ti bere o e wo bi ta ti bere o lẹ́nì kan bàbá wa open salawu pé mùsùlùmí lòun náà wọ́n ti ṣe bí muslim náà ń dẹ́kun tí wọ́n wáyé tí ó fi yẹ pé muslim náà kó tún wá christian bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń complain tẹ́yìn kan sọ pé ẹ̀yin muslim kan yìí ẹ̀ ń complain ibẹ̀ làwọn mùsùlùmí kan ti ń sọ pé níbo bó bá kúrawọ̀ kankan dondo lókè ibi táwọn ń lọ nù. Ẹni Ọlọ́run dà ni mò ń bi wá o. Mo ti wà nínú gbọ̀ngàn kan mi mọ̀ bóyá èmi àti Ìdòwú lájọ lọ sí MC yẹn tí olóṣèlú kan sọ pé mo mọ̀ pé ẹ pè mí nítorí Ọlọ́run torí owó lẹ fi pè mí ṣé o rántí olóṣèlú náà ń jáde dupò báyìí o.
0: Mi lè sọ bó
1: ti. Màá fún yín lówó ẹ̀yin náà tó bá ti di àsìkò bò ẹ rántí ẹ dìbò fún mi.
0: Torí pé ó kọ.
1: Gbogbo wọn ba message lo loselu yi ni politician yi pass fi wa o ti mo pe ke se tori Ọlọ́run la fi po un a fe gbowo ni message awon eyan kan ho ni ninu won to dun

0: shan she ba na bi ti mu ni a se sa eh awon adua ta le fi be lohun tani e mo fa awon eyan kaluku tin gbowo ni ise ni ko to fa awon eyan
1: ini be ni bo tin du ma wuru ma
0: pastor ni ara o ipe ni ise ta won niyan afo ni ipe awon se wa si awon soro lohun fa ise ta won niyan
1: o le du ma wuru ma wuru ma wuru ma ni ma
0: ele in so ti e lati pe ro soko awon elegun nu ni a dawo en dawo ko ikije dawo lan ti wa si lati danwo abi nkan se mo gbo ko won lawon ti wo lolu to ta nfe sin gbara wa na ijomo ni yan wa gan ada na un abe believe ni
1: ni be ni bo ti du ma wuru ma wuru ma wuru
0: o da bi asiko kan ti mo da si oro kan online
1: bani je ko ma se bani je
0: lori facebook lori osun fuji opo ni mo gbo fuji kan dani ni on fuji ti nbuyan ti nlo soke si tori kin lo nfi nbuyan ti o ba pe se yo mo bu eni si waju e wa won oloselu wa o ta ba jo nje npo lawo kankan na oloselu yen da yo aba ti ku nbe lati mo so pe kini eyan buku ni eh this is the reason this is e de gba moto e gba le e gba office e gba e gba osu e jo se ni a le soro ngba yen ki lo de to ku nbe opportunity mi ti wa wa ku nbe ta le ni olohun 091 090 62000 dodo meta 949 0705 meji dodo meta 949 070 55 dodo meta 949 08097 odometa 949 090 0906 2 odometa 949 eka aro o sheni olon ni yin sheni olon ni yin ma
2: aku ojuma o apa ye ni lo so la sidi kan o
0: sheni olon ni yin
2: ah ni ise ni emi gan lo e kan ma pe ni satani
0: ah kilo de
2: ire ire e an pelu deyan ba bara re ni o so ba ye yin o se ri se wa re to se mu wa la ro iwa nine ori yin o ni dagu
0: ami
2: e ni ka gba ko aye o
0: ami
2: se ri Nigeria ti ko lati bere aye re yen Nigeria ni ki se joba mu ni o tori ko ba doro ko tu Nigeria gangan o ti koro aye o ti koro aye re idi re Olorun ti mo tin ya ka pe mo lo ya present ni ni je se kan ko wa ti si ma Nigeria
0: eh
2: idi wa idi re igba ta na bi wa laye njo gba dis e bi ni dai kan kan lowo en kan kan ri igba Jesus wa laye nje resource re kan kan to direct ni so se bi ni ma wa tu ka ti bi o ba bara re ni o so si ni o si maju e wa wo ye so si to wa Nigeria e wo ye masala si won jari le gege won jari le gbe kan kan mo ebi wa n para ilu wa n pariwo baba tinubu se tinubu ni ọdọ pẹ nikan mọ kọ sọọsi níbi tọ ya je ta si se tinubu náà kan náà ìjọba ló kokú nàìjíríà ló sì kokú kankúfẹ kan kanṣu gbogbo ẹsẹ tó di ń bá wọn tí wọn bá kanṣu ẹ rí kójú ó ti gbogbo àwọn olóṣèlú tá ń bọnú ẹsẹ tó ń fi ń ta aráàlú jẹ tó di ẹyin bá wọn solution wa ìjọ bẹẹ bí nàìjíríà ò ṣe máa lọnu àwọn ẹni bíbí ẹsẹ wọn sá sí wọn ti bá débi pé ọmọ òṣèjọba lẹkì bàbá rẹ mọ wọn lánàá bì ń lọ sọ bẹẹ fáwọn pé àwọn di kinní kan ẹgbọn bá ti rí bàbá rẹ wọn gbọdọ dùn lórí ìnàrò kẹjọ máa wura yín ni fọmọ bàbá ń dánrú ẹ wò kí ẹ tà dànù
0: ẹ má jẹ ọmọ ẹ má jẹ tọmọ ẹ ṣeun sá. mo ti ń wẹ́ ni ọlọ́run báyìí láàárọ̀ yìí pẹ̀lú ẹ kú ojúmọ ẹ káàárọ̀
3: ẹ káàárọ̀
0: ṣẹ́ni ọlọ́run ni yín mà.
3: Ní Eh.
4: Ah, tell me. Lord, you can't. No money, don't you? And in that trust, the pastor Shoshin, as you know, Pastor Shoshin.
3: Baba. O ti Olorun se ri ni ofisi ni awon pastor elomi yo so oto
4: hello
3: mo ma so na elomi ti ni awon pastor ni awon pastor ni awon elekini mo so so na o je pe to ba ni ko se ongo ni se
4: e bari ba oju opo yen ojo opo yen o fi gugu ara to gugu ara de trust awon imam mu wa now

0: 32 FM 94.9.
1: Wasswobi, can I mount ballet my station while I yen but boom? A yellow vibrating frequency is 94.9. 32 FM, a year any, Oya Mani, and you're going here, a shrill on you come at any. Oya Danny, laugh, boom, Ogo.
2: Ìràwọ̀ kan yọ omi ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete boli ko ikan ni 32 FM do supa ran kaye 94.9 lo ba

0: Ekaro akujumo akujumo mo ododobi se dada latuba yin ekabo sikani feyin 32 FM 94.9 ta kale se ajake kwaozu Captain Peter onruko temi ekaro akujumo ododobi lori eto selu laaro yi okan pataki lara awon oloselu lorilede wa Nigeria ni ipinle osun wa si ipinle oyo eni ti se akowe owo apapo fun egbe oselu alaburada PDP lorilede Nigeria omoba diran odeyemi ekaaro o
1: esele mo dupe olojo emi na ki pe ekaaro akujumo akubo se lo lo aba tun Nigeria se
0: ami bo la buja bo lo sun
1: abuja wa dada osun wa dada oyo na wa dada
0: bo le se wa nribi lo bo abuja osun ti gbogbo re o se papo abi e beyin si ni governing council chairman
1: she's the college of technology in the south
0: e si tun je akowe owo apapo PDP
1: yes
0: ikan si
1: ikan ti kan lo aba lo ose meji la abuja alo ose meji ni osun
0: gomina fun yen query pe arakunrin omo PDP ni o ma call lawon
1: are eyan to se odeje lati baye ti ya
0: o
1: osibite yo ti le dari ni lo sele nbe ti mi o le govern mo di pelu staff
0: okay
1: mo di pelu student mo di pelu alumni mo di pelu community
0: okay
1: so ko sele to le nbe
0: bo ni gbarade to debo pele osun
1: agbarade
0: nẹrun ba gbogbo yin pe lilo bibo lọtun lo si o
1: o se ma ri nigba le se ko ma ri be
0: ise ri la se pe to debore
1: o se ma ri ni gbogbo bi ni
0: ti le ri gẹgẹ bi aseyori gomina adeleke lati gba iwa
1: ti eyan ba bi mi re mi re mi ma ti pada si won
0: okay
1: iroyin ba fuju ba iroyin
0: ta fuju ba
1: eyi e lo fuju ba kan to sele pe ẹnu àwọn aráàlú ẹnu ọlọgbọ ẹgbọn ọkàn náà sọ ìgbà ọsùn ti yí padà sí dáadáa mọlẹ ti tàn sọsùn kò sí òkùnkùn kankan bẹẹ mọ kò síbi tí a fẹ sọ tí owó jà gọvanọ adémọlá adélékè òde ṣe pé bóyá tó gbogbo wà náà jọba àbí bóyá mo wà pẹlú wọn ìwó ni o iléṣà ni o ìfẹ ni o ẹdẹ ni o òṣogbo ni o ìlà ni o ẹ díẹ lọ sí gbogbo ibi tí mo kà á lè kẹ lọ wọn kò ṣe nǹkan yípadà bí òye padà àwọn òṣìṣẹ́ wọ́n tó ti pẹ́ gọ́mìnà adélékè débẹ̀ wọ́n ti sọ wá lẹ́nu ilé ọ̀ṣun state afusa ìyànàgbè ní afusa lárí lẹ́yìn ìgbà tí gọ́mìnà san owó tó jẹ́ ojúlówó owó tán afusa lárí tí àwọn yẹn jẹ sílẹ̀ àwọn tó wà bẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá san díẹ̀ díẹ̀ fáwọn yẹn so ẹ̀kún owó àti èrè àti ilé ilé náà ti jẹ sílẹ wọn sọ pọ fún wọn
0: lọsùn
1: lọsùn kò yẹ sí sẹtọ náà tí wọn fọwọ bà gẹgẹ bí gómìnà so kò jẹ àdéṣiṣẹ máa ká oníká ti bẹrẹ ṣé tètò ẹkọ ni àbí tàgbẹ àbí ti lera àbí infrastructures gbogbo ẹ ló ti
0: wọ. èyí ti sè pé àsìkò tiwọn yìí nígbà wọn ti yọ owó orí epo owó tó ń wá láti àbújá àti owó orí gold tí ṣègilọlá holdings náà ń san.
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ tìlú tó rò.
0: àbí ẹ̀sà ń gbowó wọn lùmọ́.
1: ọlọ́run láwìn ọba tó jẹ tìlú tó rò tówó wọlé táwọn náà tó ń da títì.
0: ṣé táwọn náà bá láǹfààní sí ńgbà náà wọn ní.
1: eléyìí tó jẹ nígbà tí yíyan mú débi para ìlú náà gba salary orúkọ tiẹ̀ náà ní parẹ́. ẹ má yẹ ká sọ wípé owó kan wọlé owó kan wọlé ìwọ̀n bá tó wọlé fún wọn gbà yẹn kí náà fi ṣe ni ká béèrè àbórí kòtòkòtò náà wà tí lọ́ọ̀kì wọn ò bá mú tí gba wọn ò bá bára lù lára mu ìgbà tí wọ́n nìyẹn.
0: ọmọọba dùnrán dọyẹmí gómìnà adeleke ní àwọn fẹ́ẹ́ lọ sáà kejì tẹ́ ẹ bá wo performance kí ni kí aráàpínlẹ̀ ọ̀ṣun kí wọ́n fi george ṣàkóso ọ̀ṣun kí wọ́n fi deserve pé káràlú kí wọ́n dìbò yàn wọ́n fún sáà kejì.
1: ní gbogbo ọ̀nà lára ti di aráàlú wọ́n mú ìjọba wọ́n mú wá sí ọ̀dọ̀ àwọn aráàlú ìjọba tí gọ́vanọ̀ adémọlá adeleke ìjọba tó jìnà sára lù ilé ṣèjọba tí ó jẹ wípé ara ò di aráàlú ara di aráàlú ó jẹ jẹ tuntun sí wa o jíjẹ fi jẹ tuntun sí wa ní pé láti bẹrẹ tó ti ń díje láti mọ pé bẹrẹ ènìyàn tó máa jẹ nìyẹn torí ọlọrun kẹ ìdílé wọn lórí bàbá wọn lórí ẹgbọn wọn lórí òun lórí ọmọọmọ ọlọrun kẹ wọn tó owó jẹ kankan sí wọn wọn gbà wípé ìgbésẹ ọlọrun àwọn lọwọ dé nǹkan tó kù táwọn àwọn fẹ ṣe láti fi yan ọlọrun lógo ni pé káwọn sáàbù humanity tó owó ọsùn ọsùn ló ń gbé
0: owó ọsùn ọsùn ló ń gbé tó owó ọsùn kù lọsùn tẹlẹ
1: àwọ ẹja fìyẹn lẹ
0: tẹ bá wo ètò ìdìbò ìpínlẹ ọsùn tọdún 2026 tí ó wáyé lọjọ sátidé tá à ń wò lọọkan yìí ọgọrọ àwọn èèyàn ló ń wò pé kí ni wọn wò láti fi determine ètò ìdìbò ṣé performance ni personality ni party structure ni owó ni àbí agbára òkè.
1: Gbogbo nǹkan tẹ́ka sílẹ̀ kò sílẹ̀ tá a lè kó kúrò. Agbára òkè ni
0: o. Tó bá já agbára òkè ẹ̀rú mọ̀ bàyín báyìí.
1: Owó ni o, personality ni o, àtúbọ̀tán àbí àṣeélẹ̀ àti ẹni tó ń ṣe lọ́wọ́ gbogbo ẹ̀ náà la máa rà sí factor. So tá a bá gbé gbogbo ẹ̀ níwọ̀n níwọ̀n níwọ̀n 10% bí 20% bí 30% bí ìjọba Adémọ́lá Adélékè àpapà lékè.
0: Ṣùgbọ́n bí agbára òkè ńkọ́.
1: Agbára òkè náà wà ó ní pàṣẹ́ntéèjì tiẹ̀ tó kù ipa ńlá tó kù. Agbára òkè náà ti ń ṣiṣẹ́ lọ lọ́wọ́lọ́wọ́ bá ṣe sọ.
0: Ṣùgbọ́n agbára òkè ń ọ̀dọ̀ àwọn à ń bọ̀ ni ó.
1: Ó ṣiṣẹ́ lọ náà ni mo sọ mo ló ṣiṣẹ́ lọ.
0: Ṣùgbọ́n
1: gbogbo agbára pátápátá ọ̀nà tó fi ṣiṣẹ́ lọ rí ẹjẹ́ sọ fún yín. Lójú tó wọ́n lé ní báyìí ní Ọ̀ṣun State Government tí ó ṣẹlẹ̀ Nàìjíríà rí ẹgbẹ́ PDP àwọn alága àti PDP tán fi dìbò yàn wọ́n ṣe local government lẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn tí APC tíjọba wọn ti tán àwọn náà ṣe local government lẹ́gbẹ̀ẹ́ kan. Ìjọba wa pín owó yẹn sí méjì fún wọn àwọn eléyìí náà ti wọn àwọn eléyìí náà ti. Tí ó ṣẹlẹ̀ ní Nàìjíríà agbára òkè. Agbára òkè ni pé kí ọlọ́pàá ó tẹ̀lé àwọn tóògì tó máa gba gáràjì káàkiri. Torí pé ó nídìí o INEC tó máa fẹ́ kó àwọn materials àwọn mọ́tò gáràjì náà máa rent àmọ́ ni ó yá kó material lọ fẹ̀ wọ́n kó tẹ̀dẹ̀ lọ wọ́n kó ti lẹ́ṣà lọ. Ṣùgbọ́n àwọn agbára òkè wọ́n gbà pé a lè gba ọ̀nà yìí yọ lọ́nà tó ń gbà yọ yẹn wọ́n gba gáràjì ó dà àwọn onímọ́tò tó bá fẹ́ gbé material lọ. Ó ṣeé ṣe o kí wọ́n kàrúrú wà bẹ́ẹ̀ wọ́n gbé tẹ̀dẹ̀ lọ sí fẹ̀ gbé ti fẹ̀ lọ sí ìlà lójoojú pé wọ́n tún ṣe padà ìbò náà ti lè fẹ́ tán ní ọwọ́ ọ̀sìn ní ìbò tí wọ́n bá wá dì gbà ní nọ́mbà tà náà náà máa kà sí pé ẹni bá díje.
0: Gbogbo onípakálékè tó wá ń wáyé lọ́sùn òní ẹjọ́ ọ̀làìjà ta ní bẹ́ǹdì ẹ̀.
1: Kò ṣòro mọ̀ tá a bá sọ pé ta ló wà ń di ẹ̀ torí tí a bá lu gbogbo pústà
0: tí ló ń fà á.
1: Ìyá Adémọ́lá Adélékè bá pé gbogbo ẹ̀nà fàyà tí wọn gbà tí wọn fà ti à ń bọ̀ ya ta ló kù tó fẹ́ ṣiṣẹ́. Tí wọ́n bá jà wọ́n sọ wípé àwọn ọmọ PDP àbí àwọn ọmọ Accord àwọn ni wọ́n ti mọ́lé tí wọ́n rí ọmọ APC kankan ti mọ́lé ẹ̀yẹ ìfapá kan fò it takes two to tango èèyàn méjì ló wá ń jà. Wọ́n bá jẹ́ pé apá kan náà mú àlegbà pàgbára òkè.
0: Ìkẹ́ ṣe ń retí kí wọ́n máa wọn ẹgbẹ́ APC náà.
1: Wọ́n mú èèyàn kankan náà ẹgbẹ́ APC náà yé máa ń sọ̀rọ̀ ló sọ. Commissioner for Environment Honorable Mayowa Adéjọrin wọ́n gbé ní àárọ̀ àná. Ròyìn ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀mí lára lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ yìí ni bí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi sílẹ̀. Àwọn ọlọ́pàá náà máa ní wọ́n ṣiṣẹ́.
0: Ilé ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n.
1: Kò sẹ́sùn kò sẹ́sùn. Báyé sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn ọmọ Ògùn local government tán wà ní cell tán fẹ̀sùn kan kan tán wọ́n tẹ̀ ibẹ̀ ni tán bá gbélé ẹlẹ́jọ́ náà máa fẹ̀sùn kan. Wọ́n fẹ̀sùn kan wọ́n kàn tí wọ́n mọ police station náà ni. Ìgbà tán complain fún IG gbà tó wá IG ló gbé commissioner of police kò tí wọ́n ti dákẹ́ arrest. Àgbà wípé gbogbo ẹ̀ náà òbí Saturday.
0: Ṣé ẹ̀ ṣe pé bóyá ọlọ́pàá nínú ìwádìí wọn ni wọ́n ti rí torí nígbà tí igun kínní àwọn sọ pé ìyẹn igun APC wọ́n fẹ̀sùn kàn pé igun ọ̀dọ́ gómìnà ni ń papá kálékè igun tọ̀dọ̀ gómìnà náà ẹ̀ ń sọ pé àwọn APC ló ń pa wàhálà ǹjẹ́ kì í ṣe láti dẹ́rù ba àwọn olùdìbò lọ́sùn ni ó ń fa eléyìí ati pe esun ti won fi kan pe gomina o pe ile ijoba awon janduku anko won ti di won bonu ile ijoba sanjan se le na fun IG ngba wa
1: o je nkan ti ma ba mi lokan je ti o ba ri o to ro le ta je pa o ki to ro ta ri le ni pe gbogbo bibo to wa losu to je ta deleke ti won ge gbogbo e kan faya patapata APC mi a wa legbe ti Ademola Adeleke bayi won de fowo kan ti APC so a ti mo bu ti fi legbe kan ni ba ti won so wi pe awon ti won wa o awon odara kan won wa ni ile ijoba gomina dabo gomina so o da won lohun o lo surrender immunity o pe e ku gbo ropa wa ke wa search gbogbo ile ijoba omo to ngo te ba ri te ba suspect e wi pe odara ni emu gbada ba fe
0: titi se le la won lopa na wa n se bayi e fi mu awon yan yin
1: awon ton mu koko lo court ka lu mo nkan ton charge won fun na baba mu yan 24 hours ba won la won ni ofi labe ase ka bi ase ton labe ofi pe ojo meje awon se le keep e ta won ba mu ka won la won se verification ta won tun gba ojo meje bi si ejo keje iketa to ma je 21 days la won se se wa le so pe ya le ejo by which pe ati dibo ta
0: investor to ko tori idibo ni gbogbo kini ni
1: idibo ni gbogbo e ko si tori idibo tori idibo ni ko si kan mi jo ta idibo ti o le to bayi won arrest won ka won yan
0: ti mo to ba jojo idibo se ibo enikan te wa te mu sodo se o ni nkankan o nipa kankan
1: awon ti won mu bi awon olori tan ba pe eleyi to ba soro bayi ibi ile awon eyan ba te imagine commissioner na pe eleyi alenu awon olori awon olori to ye pe won le wa ni charge awon eyan kan awon ran mu
0: kile le so npa oro kan to nje jade lori aye lu jara ti an fi statement sita pe ki won ka won lopa sise won bi ise pe Davido ati awon entourage won fe so kan pe e wo won dogbon ko ban wole o lori awon kan ja fun asiku eto dibo pe tori pe moto bogini ni o si tele olopo oni le mo yewo pe o ye yoko iwo e yoko iwo bo ni kini teyin le so npa e
1: seru awon oro ba ya ni so ni mo bi se gbogbo ara mo pe Davido orin lo nko ko ni Nigeria o ko de loyin ko ko ka kiri agba
0: eyin oloselu le dogbo mo
1: nipa to de wa je pe egbon e abi cousin e lo ndibuye so buruju ko sese ma wa na jo sese wa ni ile se ile to ko ja na ko se wa na ni nipa ti egbon won seru ba won to do loogbe tawa ni regbe APC governor wa en gba to wa regbe APC o se jo fun won na lo se jo nisin Davido na ba won ko ri ngba yi won ko ko mo won le ngba yi won si to wa wa ni apol to support e pon se a so ko fe ko bo wole o si kan to buru ju to la papa la won fe sa chi e o si kan to lo ko ma invite anybody se en kan lagbara ju si lo ni o bo le tan so yan yi so to la papa fe mu gbogbo ilu kan gbogbo awon ere ta won fe mu re kan ta won fe wa re wa wa gbogbo yoku tan so yan pe oko bege oko olo kita won le ko bon si won le se aye so
0: aye so ni
1: aye so pa pa
0: ko soro nbe
1: ko soro nbe
0: seru APC n bayi ni pele osun apa julo an bo
1: eni ba ti ni
0: e tola
1: eni ba ti ni eyan leyin ki beru eni ba ti ni olohun leyin gbodo beru eru ba de mala de leke
0: omo ba de rode yemi eni ti se zona PRO ni Southwest fe gbe osilu APC oloye ayo afolabi ngba ti mu foro wa won lenu wo wọ́n ni ẹgbẹ́ òṣèlú APC ti gbaradì báyìí láti gba ìpínlẹ̀ ọ̀ṣun nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí pé àwọn aráàlú tá à ń bọ̀ ni wọ́n ń ṣe pé àwọn pamutation yìí tó sì lè fẹ́ fífọ́ Adeleke náà báyìí.
1: Ìyá àgbèjì tí ọmọ ẹ̀ bá ti kú àwọn abẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀ pé ayé la rí kẹ́hìndé ńkọ̀ ló bá sọ pé wà lẹ́kọ̀ọ́ kò tẹni tó ń sọ̀rọ̀ fún ara ìlú nàìjíríà torí mọ̀ pé ẹ̀dẹ̀ ò sí àwọn aráàlú wà lẹ́yìn wa kí náà ṣe aráàlú fún wa lẹ́yìn.
0: Ẹ mọ olóyè Ayọ̀ Àfọlábí àpá àgbà ọ̀jọ́ olóṣèlú ni wọ́n tó wà lè wí kó mọ̀ jẹ́ pé wọ́n ti rí dáadáa kán tó sọ.
1: Ọ̀sẹ̀ tó máa sọ pé ìyá àwọn obì bóyá mi ò fáìkò yẹn tó máa sọ the respect ti olóyè Afọlábí kan so wipe awon ni win election olóṣèlú ti tan ma lose bayi a ma win a ma win a ma win
0: ire le yin na so yi
1: aso be na gbata ni leke fe wole o de wole a to tu so ni si pe adeleke a wole because charity we be ba soro e fun mi ni awon ri e fun mi lawon ile to yiwo ni benefit of doubt ori mo pa journalism mo reality o se ori mi o paro tara mi ta ba ma lose ma so fun mi ko te de da yin lohun ma so mi pe a ma lose but eleyi ti o ba lowo ijoba apapo nu ti ba de se pe ife olohun ni o e to ma gba lowo adeleke mi ti ri
0: e ti o gba lowo adeleke o ti e ti ri
1: e ti ri
0: lowo yi
1: mo se po lo ju gbo wa lo olohun ma sa won kankan tori nkan Ọlọ́run bá sọ wípé ibi tó ṣe dé mi ò fẹ́ kókó ìbàjẹ́. Bẹ́ tu orúkọ ẹ ṣe ibi tó ṣe dé yìí, kára ló lè mọ iye kó tó gẹ́ ìfẹ́ Ọlọ́run nìyẹn. Ọlọ́run ní bó ṣe ṣe kẹ́ Ọlọ́run yàtọ̀ sí àwa ẹ̀dá. Wọ́n bá jẹ́ pé ká dìbò fáwọn òlú wà lẹ́yìn wa, àwọn òlú wà lẹ́yìn ni wọ́n la dé léde. À ń bọ̀ tẹ́ ń sọ yìí, ó ṣèjọba pẹ̀lú Àrẹ́gbẹ́sọlá, ó ṣèjọba pẹ̀lú Oyetola. Àwọn ni wọ́n ń san half-salary, àwọn ni wọ́n lọ pariwo báwọn òru wó tìlú ṣe. Àwọn náà ń pariwo pé ará ìlú gbọ́dọ̀ máa sanwó education. Àwọn náà ń pariwo báwọn òru wó health. Àwọn náà sọ pé kò tiẹ̀ sówó rárá rárá. Ẹ bá a manage half salary yìí kájọba ṣe síra wa. Kí ni nǹkan tán ti ṣe? Fara ìpínlẹ̀ Ọ̀ṣun táwa sọ pé àwọn ọlọ́pàá wọ́n ti fẹ́ sọ wípé yà ó afẹ́ dìbò fún yín. Kò sí ẹni tó ṣọdún mẹ́ta àrí nǹkan tó ṣe. Ẹ bá lówó góòlù ni o. Ẹ bá lówó sọbsidi ni o. Ẹ bá ní owó tó pàǹbì kan ni o. Orowó ò fi túlù ṣe. Mo ṣe pa lówó ìwọ ọba tó jẹ tìlú tó rò. Aráàlú á dìbò fún ilé tó jẹ tìlú túká. Aráàlú wọn ní gbàgbé ẹ̀ ọ̀dẹ̀ ní dìbò fún.
0: Bóò lárẹ́ gbé.
1: Àmọ̀ nǹkan tí ààrẹ gbé ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn náà gbé yàn dẹ̀. Former speaker ní Ọ̀ṣun State, Najim Salam, ni candidate wọn. Pati tiwọn ṣùgbọ́n òṣèlú 24 hours is a long time. Ó lè lọ láti ìsìnkan ni pé àwọn òdìbò mọ́ o àwọn dìsà láti sọpọ́ọ̀tì Adémọlá Adeleke orí táwọn mẹ́ta bá jọ lọ sórí pápá ó ṣe é ṣe kí ẹgbẹ́ wọn má rí fún. A bá sọ̀rọ̀ ẹgbẹ́ àtọ̀rọ̀ òṣèlú pátì wọn dàbẹ̀ ni pé ó ló máa ṣepò kẹta.
0: ADC ni ó ṣepò kẹta pátì tí odidi former governor wà
1: nílùú
0: Àrẹ́gbẹ́sọlá.
1: Àwọn ló máa ṣepò kẹta.
0: Ta ni ó ṣepò kíní?
1: Adémọlá Adeleke.
0: Ipò kejì.
1: Ipò kejì ó ṣeéṣe kó jẹ́ àbọ̀.
0: Ipò kẹta.
1: Najim Salam.
0: Àwọn Àrẹ́gbẹ́.
1: Àrẹ́gbẹ́.
0: Ṣùgbọ́n ìbò Ọ̀ṣun ó dàbí pé bí ìbò bá ti ń súnmọ́ bí coalition bí àjọṣepọ̀ ọmọ ń wà ẹ̀ ń bá kọ́kọ́ píkì àwọn àgbààgbà olóṣèlú à ń bọ̀ sí rè é Abga olùdíje Abga ti step down fún à ń bọ̀ pé ẹgbẹ́ òṣèlú alákọ̀ọ́kọ́ Abga.
1: Wọ́n ẹ̀ sì ti fi gòtẹ́ tó jẹ́ bẹ́ẹ̀ bí wọ́n kan ṣe ọjọ́ rí inú òṣèlú a máa parọ́ tara wa. Nínú òṣèlú a lè ráwọn méjì mẹ́ta tó máa kọ́ra ọjọ́ pé àwa ni ẹgbẹ́ NNPPC orúṣẹ́ pọ̀ lílẹ̀ ayé ni ẹ jẹ́ ká lọ sọ pé a darapọ̀ mọ́ ẹni báyìí báyìí wọ́n á fún wa lówó torí pé a darapọ̀ mọ́ àwọn yẹn ṣòwò òṣèlú.
0: Olùdíje Abga ṣòwò òṣèlú.
1: Wọ́n ṣòwò ta ló olùdíje Abga Abga wà lọ́ṣun State rẹ̀ gbúrò wọn ni ọkọ tó di oníròyìn kí lorúkọ onítọ̀.
0: Ọ̀nàrẹ́bù wọlé ọ̀kẹ́ tí ò lù sí ipò rí tó wọn ti ṣe rẹ́ẹ̀pù lẹ́yìn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀mẹ́fà àwọn náà léwájú fún ẹgbẹ́ òṣèlú APC tẹ mọ̀ pé permutation táwọn náà fi ń wìn tẹ́lẹ̀ rí gbogbo ẹ̀ làwọn náà ó ti ta gbogbo àpádé àlùdé ẹgbẹ́ yín sì rí Adeleke gbogbo ẹ̀ làwọn mọ̀ tí wọn ti ní fún àwọn à ń bọ̀ láti borí.
1: Ìdáhùn ẹ̀rẹ̀bá straight ìbéèrè tẹ̀lé máa bí lérè ni pé ó ti wí ní bí ẹ̀mẹ́fà ó ti wà nú ẹgbẹ́ mi nígbà tó ń lọ àwọn olótẹ̀lé tó jẹ́ olóṣèlú ní òbòkun torí adé látẹ̀lé ẹ̀. Ambition ti ẹ̀ nìkan ló lé lọ sí APC tó ló fẹ́ lọ gba ticket. Àwọn dẹ̀ ti kọ rí ó tó gẹ́ fún. Ọmọ tó ń bí nígbà tí wọlé ọ̀kẹ́ wọ òṣèlú ọmọ yẹn ti dàgbà ti ń dìbò. Ó tó gẹ́ náà ló dé díẹ̀ tó lù gan oníkan. Constituency méjì ló máa ń du ló máa ń lọ aṣọ fún ẹ̀. Wọlé ọ̀kẹ́ wá láti òbòkun tébi ti wà. Orí adé ni constituency kejì. Tó bá ti di ọ̀rọ̀ pé kórí adé múyàn wá. Àwọn náà lè sọ pé tó bá ti ra àwọn tó ti ṣoríṣiríṣi wọ́n lè ní àti ìrọ́mọ̀ ẹ̀jẹ̀ kó máa ṣe lọ. Ṣáwa tá a wá wá láti òbòkun la máa sọ pé náà kó má ṣe mọ́. Ṣùgbọ́n lọ́wọ́ tó wà yìí o gbogbo àwa tí a di òbòkun tá a lùsọ òbòkun rí sẹ́ni tó tẹ̀lé ìmọ̀ pé ẹ máa rí ìyàtọ̀ nínú òbòdó bọ̀.
0: Ṣé coalition máa wà tàbí ǹjẹ́ rí àwọn olóṣèlú kankan tẹ̀ tí ń gbé báyìí?
1: Coalition ṣeṣe kó wà. Ọ̀rọ̀ òṣèlú wọn máa ń sọ láàárọ̀ wọn
0: sọ wọn ni ẹ̀ ń bá sọ̀rọ̀
1: lálẹ́ sẹ́ni tá à ń bá sọ̀rọ̀ gbogbo ara là ń bára wọn sọ̀rọ̀. Gbogbo ara ń bára
0: wọn. Ta ni káwọn aráàlú máa retí lọ́sẹ̀ yìí? Ọ̀sẹ̀ táwa nù rẹ̀ yìí ni ìbò wáyé.
1: 24 hours 30 lẹ́kọ̀.
0: Ká ṣì máa retí.
1: Ẹ máa retí ẹ 30 lẹ́kọ̀.
0: Bí ìta lẹ fẹ́ gbé.
1: Palpitation ni ọ̀rọ̀ òṣèlú kò parí. It is not over until it is over.
0: Ṣọ́rọ̀ wà láàrin Adémọlá Adélékè
1: àti
0: Arẹ́gbẹ́sọlá.
1: Kò sí kọ́rọ̀ máa sí òṣèlú. A lè wọ́n lè jókòó báyìí lálẹ́ kan rò pé bí tí kinní lọ tí bá máa gba bẹ̀ kò máa ní ṣeéṣe. Ẹ jẹ́ pé ẹni báyìí bóyá kájọ ṣépọ̀. Ẹ lè rí ìdílé.

èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan ẹni ìdáhùn sí ìbéèrè kọ kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ èjì àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò ẹ̀ta ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí richard card 500 naira 500 naira ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè àrùn ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: bẹ́ẹ̀ni.
1: Hello.
0: Hello.
1: Hello.
0: Ekasan. Orúkọ yín bí tẹ́ ẹ ti ń pè o.
1: Orúkọ mi láti gba emú. Ìyá Peace. Ìyá Peace láti gba emú.
0: Ẹ káàbọ̀ sórí ètò ta lè fẹ́ bá nájà lọ́sàn-án yìí.
1: Okay
0: now.
1: Okay.
0: When you can so cora.
2: Ada mommy peace e mu na ba bere yin ma.
1: Ibere keta.
2: Ah, ba mi mommy peace ni kin so cora.
0: E mo je o le lale ju.
2: O fe ko le ko ma le ra ni. Mommy peace ibere keta se ngbo mi.
1: Gbogbo
2: ẹ fún mi ní ìtumọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọ̀rọ̀ yìí lè ní ògóńgò ìtumọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní.
1: Ògóńgò.
2: Ògóńgò bá bẹ yẹ ó de ní.
1: Gbogbo. Gbogbo.
2: Kí ni gbogbo? Gbogbo bi aja.
3: Gbogbo bi olugbo.
2: Mommy peace. Gbogbo bi kini.
3: Gbogbo ti rigbo.
0: Origbo meje.
3: Ita fi se ilagbara.
0: Origbo meje.
2: Se gbogbo olugbo wa ni ka pe bayi.
0: Won dey mommy peace la
2: won. Mommy peace. Hello, Ekasan.
0: Ìjọba pẹ̀lú ẹ̀. Titi Amulondo.
2: Amulondo.
0: Akilẹ̀dẹ̀ Amẹ́ríkà Titi Amulondo. Amulondo.
1: Ìjẹ̀bù
2: ni
0: ẹ bá wà ní
2: tòwúrọ̀. Talẹ̀ fẹ́ bá nọ jà.
0: Lọ́sàn-án yìí.
1: Ẹgbẹ́ àdọ́dọ̀ bá ń lọ lónìí.
0: Ok, o bẹ́ta kẹ́ bá bàbá lọ.
2: Ẹ bá bàbá lọ.
0: A ó bá bàbá délé.
3: A ó bá
0: bàbá délé. Ẹni tí ọ̀ bá bàbá délé ìyá ní ọ̀jẹ̀. A ó bá bàbá délé.
2: Tó
0: bá rọ̀.
2: Tó
0: bá rọ̀. Intẹ́ mọ̀ ni ẹ fi ara balẹ̀ dáadáa. Ṣé ń gbọ́ mi?
1: Ìmọ̀wé àtijọ́ àwọn àgbọ́.
0: Ẹ kàn bá mi dárúkọ àdúgbò mẹ́ta pé ìfẹ́dà yìí láàmú náà ni o. Tọ́jọ́ pé wọ́n ń pè é mọ́ òòṣà tí wọ́n ń bọ̀ ńbẹ̀.
2: Àhórọ̀.
0: Nẹ̀ mẹ́ta pé níbàdàn.
1: Ẹ kí máa ṣe kí ni?
2: Wọ́n ń pè mọ́ òòṣà tí wọ́n ń bọ̀ ńbẹ̀.
1: Nẹ́tíwọ̀kì náà ní ìjọ ẹ lò.
0: Kí ni wọ́n sọ?
2: Wọ́n ní nẹ́tíwọ̀kì wọn dojú. Ṣé ẹ ti ń gbọ́ wa báyìí? Tọ́lá kòkó sí wa.
1: Mo gbá.
2: Ẹ dárúkọ àdúgbò mẹ́ta ń bàdàn. Bẹ́ẹ̀ni. Tí wọ́n pè mọ́ òòṣà tí wọ́n bọ́ ńbẹ̀.
1: Òkè tí wọ́n pè mọ́ òòṣà tí wọ́n bọ́ ńbẹ̀.
2: Àwọn gbọ́ wa.
0: Kúrẹ́sà tọrọ tán yányá. Yányá.
2: Hello.
0: Sáré gbúdá.
2: Amin.
0: Nọmba kílẹ̀ fẹ́ lọ́dọ̀ ta ni.
1: Ọ̀dọ́ yín ní ọ̀dọ́ ìbí aláwọ̀ kọ́. Ẹ kàn
0: bá mi parí òwe yìí ni. Ṣé ń gbọ́ mi? Ntẹ́ ẹ̀ mọ̀ ni. Wọ́n ní àgbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀. Àgbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀.
2: Wọ́n fún yín lọ́fẹ̀ẹ́ ni o.
4: Yọ́ kẹtọ̀ dáre.
2: Àwọn ọgọ́ fífọ̀ kan balẹ̀
0: dáhùn. Ọkùnrin kọ́sí lọ́wọ́
2: lónìí.
0: Ọkùnrin kọ́sí lọ́wọ́ lónìí.
2: Náà dàdá ti fẹ́ rúkà. oye mi o
4: oye mi
2: o da bi won lo kini wa ni ti a doju opo Facebook
3: Facebook ibere ti fun ti osan toni e teti leku daada o e daruko obirin akoko ti won koko fa kale gege bi oludije fun ipo igbakeji are lorile ede wa Nigeria e daruko obirin akoko ti won koko fa kale gege bi oludije fun ipo igbakeji are lorile ede wa Nigeria e fi idahun yin sowo si wa loju opo Facebook 32 FM
0: 949
2: feyin e
3: be la duro gbagba gidigba si
2: awon eyan ti e tin be loju opo
0: won wa nbe won stand by ni
2: ibere yen wa ro gan 0705
4: 50949
2: hello eka so sa
0: eka so sa
4: ba mo ta se ni ti wa
0: yes
2: awon ti je bure yen o
0: ba mi je bure yen ba mi je bure yen e pele sa yes sir
4: e ku se na ara kan lowo
0: ami ami
4: ami ba yen ma je se ron
0: ami ami
4: la se le na o je le ta won na
0: ami ami
4: e ta ti se ron ko li je na ko ni ba je o
0: ami
4: yo ma se se fun wa se won
0: ami sir yes sir
4: ba mo kan
0: yes sir
4: e ga ye wo
0: ibere le ke lu le yin fe
4: ibere akoko
0: ibere akoko e kan ba mi pari owe ni o ade ko mo pada le
2: ah ko mo na le ni ah what if wa
4: ade ko mo pada le o na la de ko o be de ko de re ni
0: o be de ko de re ade ko de
4: ojo ro ku yo ro ta oju re yo ro ku yo ro ta
2: oda oju re o ro ku yo ro
0: eh we sa ndu de wan bala bala we ndu owo si arin ye when you be siari when you be siari ni
2: mo ko
0: wo ko ruwo ko ko da
3: ko
0: di ruwo ko ja ko di ruwo ko ja mela
2: 29th of August ojo kokan di ni ogbon ninu osu kejo ta wa nu eyi ta nwo loko to na nwo wa ona la shamala festi elekeji ru re ni kon ni aderin posonu 3000 naira ticket yin o 3000 naira gbogbo awon ton wa loju Facebook on re o 3000 naira ni ticket yin ka to ku lori eto leni a fi oju opo te lanfani lati pesi lati ra ticket yin a tun fi yin o sita hello
0: hello ka so
4: baba ma ta
0: yes sir yes sir
2: akinyi o
0: yes sir
2: e ka so sir yes sir
4: Manchester
3: baba mi
4: yes sir
3: nke
4: kile ma do
2: amen
4: kile mu rusi
2: kile
4: ye mo
2: amen
0: amen
4: oye pata nke kile ina ma do
0: amen amen
4: wakani ki
2: ni o yes sir ah hey kiki
0: wa won fe
2: won fe ki wa ni ati e wa many thing ki wa
0: olorun ba ni ki awon
2: amen amen amon se on lopo lopo hello
5: hello
2: hello sha
5: yes
2: sir. Yes sir. Yes sir. Aha, e ka so sir.
5: Yes sir.
2: O ya papa papa.
0: Mo kuku nkin, gbogbo ara mo fi nkin.
5: Yes sir.
0: Ta le fe ba le ga lo so yi.
5: Amata.
0: Be re le ke lu le fe.
5: Number 9.
2: Number.
0: Ti e ba fara ba le mo o.
2: Mhm.
0: Gege bi mi se man so. Tori a ni bi ni beere to le.
2: Oyo le mo si ogo lo ni.
0: Tori a fe ke bu ku le. E kan ba mi daruko ose mewa to gbadumo dada ta fi nwe
5: no
0: o de ni kile pe yes o de ji
5: tura
2: tura o di meta
0: yes meta
5: mewa ni
2: mewa ni ara mo si di mewe won ni join
0: mi o ke
2: ma ta yo o di mere
0: mere
2: ah ah afa serifu ah ah won tun mo won tun pada sori lo
0: ori lo ti
2: ati ti ko se lani oro ti wa
0: ngba won ti ngba won ti gbe sura
3: ngba
0: won ti gbe sura
2: a ba je rifu ni to ye ke mo awon mi o mo
0: o ti ran
2: o mo so le bayi pe
0: mo ma mo ni
2: baba
0: baba le se loye ni e baba le se loye ni e yes sir yes sir gbo le ko
3: baba mi
4: ati oye la ra ko la 1000 ni jona o
0: ami
4: ati gbogbo awon alatileyin wa lapapo arin gbo bise ni ko
0: ami
4: eje din baba mi naja
0: okay
4: mi ti ra wo yin o to bi yin ba yen
2: eri ta ni mo fi da yin lohun
4: eh o ti joye wa
0: yes sir ibere le ki lu le fe
4: ibere karun
0: ibere karun budo e kan ba mi daruko oba yoruba wo gangan loko re ilu ebo lori lede nigeria
4: oba tade ni kawo
2: oba tade ni kawo oba lefe
0: oba lefe Yes.
2: Tabi 0906-2000-949. A doju di oja no ni papa pa babade sare budon. On te so wo waju.

0: Yes, radio me. 32 FM ti wa okay.
1: So yi la fin ki gbogbo awon eyan wa ton wa lori ijoko koko ti tun lati ge akara oyinbo fun igbeyawo to ni
2: eto igbeyawo laye
3: ejowo eduro na jare
4: bi lo sele
3: ki won to so wa po nje oran ti po sele ri television fun mi fridge nko ero ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
1: eh ni tuto
3: ka sa so pe o ti ran won abi
1: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
5: e won lo tun je cdk e bayi
1: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
3: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ya bi
1: ah lati osu to koja ni mo ti ra won
3: oluso agunkan e so wa po
1: pẹ̀lú CDK ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dàdọ́dọ̀ wà download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
0: CDK sanwó díẹ̀ díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. Aṣáájú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.

Olorun ogo ogun asi ogo ni fun oruko re Oluwa ye mi sile mi je obo obirin afefe ikoni 32 FM 949 Laughter House now at Premier Hill Mokola Ibadan Lucky Kilode ma wo mi roro mo ki gbogbo eyin ara ile mo ki gbogbo eyin ololufe mi wi pe se atuku ose tunsun aku bere ose tunsun Happy New Week, Happy Monday. Eni kon ni sha, eki bo ba je Tuesday, wani Happy Tuesday, je ka joma akira wabe. Mo kiyin, mo kiyin. Mo ni eshi eku jometa. In fact, mo miss ingon during the weekend. Kilo de, eyin ti mi, eti ekbe re mi, eti ekbe mi. Kwe, re wawo, ba wo ni. She mba mi jani, kini mo she fun yin. Kini mo she fun yin. O da bubo yin, te efe bo mi lo son yin. Elo sorry, Facebook 32 FM. Mo fe ke darapo mo ta ba re ni ti mo se ejo e lo ko sibe ke de so nkan ti mo se ke so nkan ti mo se fun yin ejo ntori olohun e so nkan ti mo se nkan ti mo ba se I want to know it because tele e pe mi e bere mi lori WhatsApp e bere mi lori Instagram e bere mi lori e bere mi lori YouTube e bere mi lori Facebook e wa bere mi mi de fe daruko yin honestly speaking eyin te de bere mi amora yin tin ba se yin o ye so fun mi eyin mi eyin omo di o le me ko je ko ma ra lowo mi le na ni gbogbo ara mi tin ba se yin ma be yin pe ke ijo ke ro ti Christi mo mi lara eyin ara le ko to di pe mu fe ke ba mi ba mama yi soro won ni kin jo kini ka won ara le kankan si awon leti e je kin kokko lo sori ohun awon omo wa ton wa lo de ni ojo se anon ni Sunday ya after the service musari lo sibi kan keke man kan gbe mi iyawo e atomo e wa leyin o gbe passenger mo ko understand ba se nlo o se de me pa omode won like kan ma ka nkan to ba wa lori boya sign post or things like that lo me ba se pe shansha dimo oju mi ko lo si nkan to ka yen mo ni ma me wa ni Shansha Dimon ba wo se Shansha Dimon lori alemi na ba ni pe sunshine ni abi ki lori sunshine lo to mama ba bere si ni bu ibi ti mo ti fe wa ibi ti mo wa gan le ni niyan o sherry ma mo fe be gbogbo eyin te ni omo ni private school a lot of them they don't know how to read and their pronunciation are just too poor mo wo eyin eni ko wa fe drop mo lo join won leyin kon ki nkan ti mo fe so ko le wo ti won ma ni pe wa ni pe oko awon niyan mo ni onku e ma gbe yan si waju e joko dada mi o mind te ba debi ti ba debi ti mo ti ma so e park dada emi pelu yan sunjo duro emi fe ba yin soro se ri gbogbo yin te ni omo nle patapata at least ko nse gbogbo won ni oni kawe o ko nse gbogbo won na mo good pronunciation yen ko ni mo nso o but e lo wa nkan se si nigbati omo ri sunshine to ni sunshine dimo so jo sunshine dimo mu lati so fun won ode no why e lo ra queen primer fun won ohun ta wa fi ko awon omo ngbata te mi bere se teacher oni book 1 oni book 2 oni book 3 sheri book 1 awon mo yan koko mo a to z Shoro mi ye yin wa le recite off hand ko se pele to je pe enikan ko bi ton ni mo bi ko ton ba ti mo gbogbo yen ton le identify letters ati mo we ka won ati pronunciation won o ma ro won lorun letter e wa be latori two letter words pelu won in on up eat go gbogbo awon to je bo se wa nu queen primer mo so fun yin o two letter words nigba ton ba ti le ko two letter words ton le pe ti oni won lara e wa graduate si three letter words fun won oro to je pe bi was sit cup and so on and so forth iye kodo ni ki wa se lori eto leni bo mo gbudo beyin obi kan soro anfani ki lo fe je fun awon omo te ko lo si private nursery school
at the end of the day, ti won ni koko how I spend my last holiday. Ti kon se pe how I spend my last holiday omo SS2 going to SS3. We vacated. When we vacated, I washing my clothes. After washing all my clothes, we goes to Lagos travel. Bo se ko di mo so fun yo yi wa lori mi dola. When we got to Lagos, we went to my sister's house. We wash babish, we wash okun, we wash everything in Lagos. After the holiday, I come back in Ibadan. Before going, I help my mommy to sell ate, I carry ate, things like that, jargons. Nigba ton wa tari omo yen si mi ti ma me ni pe king gba hun se to mo gba o kon fe be lo mi pe se to mo iba se wa ye ke a pass won be lo mama yen se so fun pe mo n difa bi mo n ye nkan wo abi ya ye mi wo ni o ninu won eni kon lo se pe ko no ba mi ipe tin ba n bo mo yen soro ipe tin ba ma need ko repeat nkan tin ba so fun won ni kan se ki loruko en to ni ke lo ba mi e ma so mi lenu eyin ara bi e sanu mi o wa awon omo temi gun ti itori onilu iri se mi gan ku fi lo si nfa ko ti fa risaje bu lamp o ma te wa mo fun mi o ya le nkan ton ton ni koko kin kada oni after leave Lagos then I help my sister in Lagos to kiri. I prophets mo jere lo so bi o jere ngba to ki. I bought sandai ing pari e sako gbugbo e jagajaka mo wa woju omo yen gba yen lo mo ni se omo mi ri oni mommy ohun omo yin ri mo ni sugbon o to ro kan wa ti mo fe so fun e to je pe to ba ri mi gan o le so ko pa mi abi ko lu mi nigi abi ko ka won egbe kan wa na mi oni mommy mi o never se be fun yin ma e jo ma ki le fe kin se oni wa pada si SS1 ni private school mama ya wa be wa teacher gidi ni school ton ba mu e lo wa sese lo begin again ke je ko lo si school joba de mara gbogbo owe fun omo yen woju mi eyeball to eyeball muni abi nkan ti mo so oda o ba bu sekun o ba do bale oni mommy akuku mo yin ri eyan kan lo se pe ki ma mi mu yin wa onde mo wi pe e se ikafo so God be the glory eje kin pari story mi omo yen igba to joko to se wa eke se me pe o jo ko lo si SS3 mo ni kan da pada si SS1 she did very well te ba ri nsin kato ko ni former place wa ti ma me mu wa kimi mo fe ma da momo o do bale gbalaja bae ni o lo wa fun mi ni gift mo ni oh no mo ni lati se yonu omo lo je si mi o de le ti e sigbo tore mi na lo mo inu edun o ti setan aso copper wi e gan lo wo to wa fi kimi inu emi gan dun mo lo mo mo gbadura fun eyin mama yi e lo ra queen prima fa won omo yin e ji ka won omo yin mo two letter words ton ba ti mo dada ton le ko won graduate sori three letter words won graduate sori four letter words won wa mu e wa ma fi form sentence fun won e jo ntori olorun e jo mo fo olorun be yin awon mo yi o mo we mo phone ti ba o ti ran won se ti won o fe je a lot of them o mo nkokon awon ebobu awon ebobu I go tell my daddy for you se ebonu sha won olare e wa ni won se wa heck any won pass any won se jump any won pass koda ton ba fe pari ise fomo mi gan ko le ko iyen tun ko ejo emi wa be yin ni gbogbo eyin abiya mo de ma jere awon omo yen de ma yun wa yanju sugbon mo se wa ninu all day emi o tawe o iyen ti queen prima ba si wa o le mi fi bere ise teacher ni 1982 mo de robo ye ko wa ejo eje ka won omo yen ni eje kon ni ewo egbon won at least egbon won to si pari wa yek asale ko won ni two letter words ko le ti buruju fun yen a le ko won ni 3 a le ko won ni 4 won wa fi won ma fi form sentence soro mi ye yin to ba je pe I se mi pe that's a single word am I am ko si ye yin coming
ìyẹn dúró wọn tún wá mi 33 letter words 34 letter words ẹjọ mo bẹyìn n tí mo rí lánàá yẹn ò múnú mi dùn kò múnú mi dùn dáadáa inú mi dẹ̀ dùn bàbá yẹn bọ ọmọ yẹn wí ó wá sọ fún màmí ẹ ní ṣe orí ṣe rí nsìn dídán dídán ṣe gẹlẹ ẹ mo ní ẹ má dáadáa yín ò ní bàjẹ́ kí nǹkan má bàa bàjẹ́ lèmi ṣe sọ bẹ́ẹ̀ fún yín ó gba phone number mi ó lóun á ó ní tó gbogbo nǹkan àwọn 32 fm lèmi wà wọn ní kò ní í dá kí n rí correction lánàá kí n má wàá sọ fún ẹ̀yin aráalé ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ yẹn ẹ dẹ̀ má jèrè wọn o ẹ má dá wàhálà iléèwé yẹn lẹ̀ nìkan sáwọn olùkọ́ wọn lórí ẹ máa wo iṣẹ́ wọn tán bá dé ẹ máa wo iṣẹ́ wọn most of these private schools wọn tọmọ yín ò bá ṣe dáadáa wọn ò ní sọ fún yín kẹ má ba withdraw wọn but àwọn kan wà tó jẹ pé bọ́ọ̀ ṣe dáadáa wọn á jẹ́ kẹ́ ẹ mọ̀ kò yẹ yín àwọn náà tún máa ń pààchì àwọn ọmọ ngbọ wọn ba ṣe dáadáa wọn á jẹ́ kọ́ ọmọ kan kó bá wọn wọn ní resa tán fi ń pa nǹkan rẹ wọn yà tún bá wọn á kọ́m yẹ kọ́ máa ra the correct answer ń tèmi rírí ni wọn ṣe bẹ́ẹ̀ fọmọ mi kan rí àwọn náà dẹ̀ mọ̀ pé kakino bi leda ní school tán ti dánwò yes ní school tán ti dánwò tọmọdélé wàá sọ fún mi ọmọ mi kékeré ngbà mo mú kúrò tí mo ní mi lè máa mú ẹ lọ dolódolo wọn nìyẹn ọmọ ṣe máa wá láti public school tó máa force mo ní teacher tó ń kọ ní primary 2 tó ti kúrò mo ní she's a graduate english ni mejo ẹ ní university of ife gbogbo àwọn primary school teachers kò sẹ́ǹsì ìmọ̀ nínú wọn first degree second degree gbogbo wọn gbé dání ẹ̀wọ̀n àwọn parents a máa sọ̀rọ̀ múra àwọn parents wò lásọ̀rọ̀ ipò ọmọdé ta èdè òun ló force ó yá ẹ̀dá padà ẹ̀dá padà tẹ́ ẹ̀ bá dá padà kí ó dá kí n má bínú kí n jẹ́ kó ṣe second mo ní ṣé nǹkan ò ṣé ẹ̀dẹ̀ ṣó ẹ̀ pé wà ókè school yìí ó dá padà ó ṣe yá ṣe tán báyìí mo yá mú nǹkan mi kú ọ̀bẹ ẹ̀yìn náà imagine ọmọ yẹn náà wá ń pa àwọn ọmọ òyà kọ́kọ́kàn wọ́n á parẹ́ ẹ̀yìn alákòóbọ̀ ọmọ yìí ọmọ ń bọ̀ tàìbọ̀ ó ń gba first mọ́ yín lọ́wọ́ ọmọ tí mò ń farúgbó ara kọ́ ń bá lara bàrà báyìí lóru ò ní kàwé kínní ń bá lọ lé ìkànnà tí mo lọ lé sí bọ̀tí ń sìn ó di tiẹ̀ ó mọ̀ pé gbogbo wàhálà yẹn torí ìtò ni ẹ jọ ẹyin màmá ẹ mójú sáwọn ọmọ yín ẹ má dá lẹ́sìn tán lọ ẹ má dá tíṣà mo fi kristi bẹ̀yìn ẹ jọ nítorí ọlọ́run ẹ jèrè wọn wá dọmọ fún yín kalẹ́ lùkúlùkú ò ní kó yín lọmọ lọ ikú ò dẹ̀ ní gbọmọ lọ́wọ́ yín nígbà tí àti jẹun wọn bá tó bolúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ láàyè n ò ní fi designer coffee sanjọ fún yín àtẹ̀mí àtẹ̀tí tó ń gbọ́ mi á jẹ jẹun àwọn ọmọ yín kalẹ́ jésù olúwa wa ẹ yára lé ẹ má yìí sí dìde kò ń bẹ ẹ jẹ́ kí n sáré dé òkè náà ẹ kú kalẹ̀ mò ń bọ̀ ná.

0: Bese di omi. 32 FM ti wa okay.
1: Olùdádọ̀ ti ilé rẹ̀ sí nínú báàgì ẹnu olóró àbí sọ́rọ́ ń gbóló jùdò tó ń tọ́jú àgbàrá rárá má dárú aṣọ bẹ́ẹ̀ sòrò mọ́ ṣohun tó yẹ lásìkò tó bá gbàmù ọjọ́ kìíní oṣù kẹsàn-án 2026 lọ́jọ́ síjọba àpínlẹ̀ ọ̀yọ́ fún gbogbo wa láti ní gòrò ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilé ìgbé ìkó wa àti níbi gbogbo ọ̀ràn yẹn ni láti ní gòrò ìdálẹ̀ sí má dájọ́ sí kó fin tó bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ gbélẹ̀ sí ibi tó yẹ ìmọ́tótó ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹ̀ lọ́nà tó bójúmu jẹ́ kí ìpínlẹ̀ ọ̀yọ́ kó wà ní mímọ́ ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó mójútóró ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀ Adémọlá Temitayo Adérìntọ́.
2: Nílẹ̀ Ìbàdàn náà ni a ti gbẹ́sọ tó dúró rekete báyìí school uniform sportswear àti general wears lóríṣiríṣi wọ́n gbẹ́ tó dúró tán tó dàbí tòkè òkun ni BK monogram and printing ẹ̀kú iṣẹ́ ọjọ́ ti pẹ́ tà tí ń wárú ilé ìnílẹ̀ Ìbàdàn ká fi logo sára uniform school kó mọ́ dàbí blue bala bóyá uniform ilé iṣẹ́ ni àbí sportswear lẹ́yìn tí ẹ fẹ́ rán tẹ́ dẹ̀ fi logo school yìí sí ká fi picture dára sára aṣọ lóríṣiríṣi ilé iṣẹ́ BK monogram and printing àwọn gangan la fi rán BK monogram and printing sọ̀rọ̀ ọ̀tọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n wọ́n kalẹ̀ kà sí Uncle Joe building lẹ́gbẹ́ Fidelity Bank Uncle Joe bus stop Mokola roundabout Ibadan 0803-643-0813 tàbí 0812-984-9304 àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti lọ nílé iṣẹ́ BK monogram and printing bẹ́yìn náà bàdàrà yín lójú ẹ kàn sí wa lónìí BK monogram and printing ẹ gbà fún ọ̀gá ni wá.
3: Ẹ kú ilé o. Ebi ń pa ká sí nǹkan sí mi la.
4: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o.
3: Ìwọ náà mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá ṣe lè ṣe sà.
4: Bẹ́ẹ̀ ni ìyá mi. Golden Penny Noodles ló lè ṣe.
5: Golden Penny Noodles bí o ṣe fẹ́ ló ṣe rí jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
3: O ṣeun ọkọ mi bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
4: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
5: Golden Penny Noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
6: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real phones iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. À ń tún phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fi ni lọ́kànbalẹ̀. Real phones for your phone repair, phone unlocking. We are always there for you. Real phones a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúkọ ẹnu ọ̀nà tó wọlé sí Pòpò House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí aago 0706-436-8169 0706-436-8169 tàbí 0809-695-7878 0809-695-7878. Real phones iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.
7: Gòdè chance no to lanta, nígbà kúgbà tá bá jẹ́.
8: Gbogbo ní bara Golden Chance Lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé àwọn agent wa tajà máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà sẹ́sà ni winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
9: Tó o bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 0703397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
7: Ìgbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
8: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.

0: ojú ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká tún jọ rẹ́rìn àárín tàkìtì.
0: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn

0: where we find comfort in hearts that love. Love that's shared.
1: Shared meals like delicious jollof and chicken.
0: Maybe it's onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo vivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
2: That's why we say, let's go home. There's food at home.
3: Enjoy the taste of home with the newly improved Onga Chicken Flavor Kit.
4: The taste of home.
5: Ìjẹun ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update pro lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
6: Feel better about your life.
7: 32 FM, 94.9, the antidote to depression.

0: fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tó wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì ńkọ ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
3: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
4: ọ́fíìsì wa wà ní mọ́kànlá road níbi sinai bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 463911.
5: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. home is where we find comfort in love that's shared.
6: Shared meals like delicious jollof and chicken.
5: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
7: That's why we say, let's go home. There's food at home.
8: Enjoy the taste of home with the newly improved onga chicken flavor kit.
9: The taste of home.
10: Ṣé nílé ẹ̀bàdàn iná ni a ti gbẹ́sọ tó dúró rekete báyìí? School uniform, sports wear àti general wears lóríṣiríṣi. Wọ́n gbẹ́ tó dúró tán tó dàbí tòkè òkun ni. BK monogram and printing. Ẹ̀kú iṣẹ́ ọjọ́ ti pẹ́ tà tí ń wárú ilé ìnílẹ̀ ẹ̀bàdàn. Ká fi logo sára uniform school kó mọ́ dàbí blue bala. Bóyá uniform ilé iṣẹ́ ni àbí sports wear lẹ́yìn tí ẹ fẹ́ rán tẹ́ dẹ̀ fi logo school yẹn sí. Ká fi picture dára sára aṣọ lóríṣiríṣi. Ilé iṣẹ́ BK monogram and printing. Àwọn gangan la fi rán. BK monogram and printing sọ̀rọ̀ ọ̀tọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n. Wọ́n kalẹ̀ kà sí Uncle Joe Building lẹ́gbẹ̀ẹ́ Fidelity Bank, Uncle Joe Bus Stop, Mokola Roundabout Ibadan 0803-643-0813 tàbí 0812-984-9304. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti lọ nílé iṣẹ́ BK monogram and printing. Bẹ́yìn náà bá dára yín lójú ẹ kàn sí wa lónìí. BK monogram and printing ẹ gbà fún ọ̀gá ni wá.
11: Láyìíká wa ètò tó ń sinmi nígbẹ́rẹ́ ìpàkọ́ nípa ìmọ́tótó àyíká àti agbègbè wa lórí ìkànnì 32FM 94.9 fẹ́yìn ẹ̀. ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láàrin aago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí aago mẹ́sàn-án àárọ̀ 8:30 to 9 AM àríwọ̀ sí tinú ẹ̀gbin làwá iná ló ń wa sọ nídàá láti gbé ìgbé ayé àlàáfíà bọ́lọ́wọ́ àìsàn àyíká gbọ́dọ̀ mọ́ nigínigí bí ara ní un. ká gbálẹ̀ gbádọ̀tí ká kó síbi tí ó yẹ láyìíká wa ká lọ́jútó àgbàrá kí omi ó sàn geere láyìíká wa. àgbájọ la fi ń ṣiṣẹ́ ọ̀yà bíjọba ṣe ní ojúṣe lórí ìmọ́tótó àyíká ni aráàlú náà nípa tí wọn ó kó bá a ṣe wá ran ni sọ́jà lọ́jọ́ mọ̀ ran ni sílé. ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láàrin aago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ lẹ́ẹ̀mọ pàdé àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lè ṣe tó rí sí ọ̀rọ̀ àyíká lórí ètò yín ètò wa tá a pè ní láyìíká wa. bí wọ́n ṣe mọ sọ ibi tí wọ́n bá iṣẹ́ de nípa ọ̀rọ̀ àyíká àti àyípadà ojú ọjọ́ tó ń ti àwọn tó rọ̀ mọ́ gbé tán bẹ̀ ni pé ẹ̀yin náà láǹfààní láti dá sí ètò bẹ́ẹ̀ ṣe máa béèrè lórí ohun tí ń jẹ yín lọ́

0: Ọmọ ọdún fẹ́ wà.
1: Báyìí kúrò ọ̀rọ̀ yẹn nìyẹn.
0: Ọkùnrin fẹ́ wà o, obìnrin fẹ́ wà. Èmi kọ́ lẹ̀ ń fẹ́, Olúwa lẹ̀ ń fẹ́ o.
1: Bẹ́sẹ̀.

ṣe dáadáa ni mo bá yín sí àlàáfíà lẹ́wà yìí. Àmọkùnrin ilé yìí ṣe dáadáa lẹ́wà. Rárá patira. Àgbààgbà ilé yìí ṣe dáadáa lẹ́wà. Ibikíbi tí àkókò yìí bá ká yín mọ́. Mo kí yín o, ẹ kú ọmọ ṣe ẹ kú gbìyànjú látàárọ̀. Ọlọ́run bá mi nìkan ní pín ẹ̀dá lérè ìgbìyànjú. Yóò bá mi pín yín lérè ìgbìyànjú ti yín o. Ẹni ẹlẹ́ni báyìí kò ní jẹṣẹ́ yín. Ọwọ́ yín báyìí lẹ́ fi gba ẹ̀tọ́ yín láṣẹ Èdùmàrè. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wò. Ṣé dáadáa ni mo bá yín ṣe àlàáfíà lẹ́wà. Mo mọ̀ tó ti gbé nítorí mọ̀ jẹ dé. Sórí ètò tá a pè ń lẹ́yìn iṣẹ́. Ẹ̀yin iṣẹ́ ni. Lomi aago mẹ́rin ló ti jí kúrò nílé. Nígbà tí ojú ọjọ́ ò tí ì là láti rí àtẹlẹwọ́ wa. Àtẹmọ mi lọ mọ́lẹ̀ lẹ́lòmí ó tún wọlé. Àjá àjò. Táwọn aráàlú òyìnbó tí wọ́n bá sọ̀rọ̀. Ó ní àwọn ará Nàìjíríà. Ó la kì ń jára mọ́ṣẹ́ owó la máa ń tọrọ. Bẹ́ẹ̀ èèyàn bá wo ìlàkàkà láti rí ₦1-₂. Wọ́n ní bí ọdẹ tó bá ròṣẹ́ tó ròyà. Bó bá pa ẹran kò ní fẹ́ nìkan kan jẹ. Èyàn ronú bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní ìlú òkèrè. Wọ́n máa ń rí àwọn ará Nàìjíríà bí ìgbà tá a wà tó comfort. Bí ìgbà pé bẹ́ẹ̀ náà lára ṣe dẹ̀wá tó wọ́n là ọ́ sùn tó. Ọmọkùnrin yìí ké ni o. Ọlọ́run mọ ibi tí mo ti fẹsẹ̀ mi tẹ̀lé ni. Iṣẹ́ ń jìkan wá yọdé kí n mọ̀ wá náà bùlàbùlà. Nígbà tí ìṣepọ̀ ní ìrú ni mo fi rí.

táwọn ará nàìjíríà náà ó bá sọ wọn làwọn aráàlú kan wọn láhùn wọn làhùn iṣẹ márùn èèyàn kan ṣó ẹlòmíì wọn náwà ni ó sáré ṣe bí kan yóò tún sáré ṣe bàlàbàlà ó lọ sí wọn náwà míì another 1 hour ìyẹn yóò fi ṣe seven first 2 hours yóò fi sanwó olè sanwó náà sanwó omi ni àwọn kan ò kí ń ráàyè gbádùn ara wọn wọn ò ṣàṣìṣe kan tó jẹun àwa la sì wá lọ́wọ́.

0: lórí èlò ló tún wo ọmọ aláfẹ́ lórí ìtírí 5 sálára ẹlòmíì ò gbà ju 45,000 lọ àlè mẹ́fà lónìí ìyàwó kan ọmọ mẹ́ta yóò wá ti lo ṣẹ́ẹ̀tì ẹyọ kan láàrin ọdún mẹ́jọ bá ní kẹlòmíì ṣe underwear singlet ẹ yóò ti rírí yóò ti kóbó mi ò tí ì ríbi white ti di brown rí ẹlòmíì ò lè afford láti change undies ẹ láti bí ọdún mẹ́rin se ń fọ ló tún tún fọ lé ń fọ ló tún fún pọ yóò fi kíní sókè ẹ mọjú yóò fún mi gbóná bò ìsínlẹ̀ tẹlómi ó wọ̀ láàárọ̀ alẹ́ ni ó mọ̀ ẹjẹ́ ìpolówó ọjà ó ń padà bọ̀ járe ó jẹ́ mọ bẹ́ẹ̀ yẹn ṣe ń náwó káyé ọmọ takanlẹ̀ ó ń bọ̀ ẹ̀kú kalẹ̀.
1: aṣẹ́jú ní ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.

0: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
1: It's about to go down.
2: What? Aww.
3: My love, what happened?
2: Before I marry you, the TV where you promised, the fridge, car, where is it? Washing machine, car. Will you be using my hands to wash clothes in 2026?
3: Cancel this wedding.
4: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
3: CDK?
4: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
2: So all those things don't already dey house?
4: Abba, since last month.
2: Ah, pastor, continue the wedding.
5: Stress yourself.
4: Get phones, TVs, solar appliances, furniture, and more on CDCare. Pay small, small. Zero interest. Normal market price. Download CDCare today.
6: Visit us at Mokola Road, Veterinary Bus Stop, and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
7: CDCare. Pay small, small. Live big.
8: Láyìíká wa, ètò tó ń sinmi nígbẹ̀rẹ̀ pàkọ́ nípa ìmọ́tútù àyíká àti agbègbè wa lórí ìkànnì 32FM 94.9 fẹ́yìn ẹ̀. Ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láàrin aago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí aago mẹ́sàn-án àárọ̀ 8:30 to 9 AM àròwọ̀ sí tinú ẹ̀gbin làwá, iná ló ń wa so nídà láti gbé ìgbé ayé àlàáfíà bọ́lọ́wọ́ àìsàn àyíká gbọ́dọ̀ mọ́ ni gínigí bí arọ níhun. Ká gbálẹ̀ gbádọ̀tí, ká kó síbi tí ó yẹ láyìíká wa, ká lọ́jútó àgbàrá kí omi ó sàn gere láyìíká wa. Àgbájọwọ́ la fi ń ṣiṣẹ́ ọ̀yà bíjọba ṣe ní ojúṣe lórí ìmọ́tótó àyíká ni aráàlú náà nípa tí wọn ó kó bá a ṣe wá ran ni sọ́jà lọ́jọ́ mọ̀ ran ni sílé. Ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láàrin aago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí mẹ́sàn àárọ̀ lẹ́mọ pàdé àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lè ṣe tó ń rí sí ọ̀rọ̀ àyíká lórí ètò yín ètò wa tá a pè ní láyìíká wa. Bí wọ́n ṣe mọ sọ ibi tí wọ́n bá iṣẹ́ de nípa ọ̀rọ̀ àyíká àti àyípadà ojú ọjọ́ tó ń ti àwọn tó rọ̀ mọ́ gbé tán bẹ̀ ni pé ẹ̀yin náà láǹfààní láti dá sí ètò bẹ́ẹ̀ ṣe máa béèrè lórí ohun tí ń jẹ yín lọ́.

lẹ́yìn iṣẹ́ tó tẹ́ ń gbọ́ ọgbà ọjà bágilẹ̀ wà ní àbí ògùn pa àbí nífẹ̀ẹ́ lẹ́yẹ àwọn èèyàn ń gbìyànjú gan wọn bẹ́ẹ̀ bá wọnú ọjà ẹ rí orí dúdú lọ́sà láàárọ̀ tó bá dọ̀sán oníkálukú ó ti fún rí mọ́nú ṣọ́ọ̀bù rẹ̀ ẹ̀yìn ojú ó dalẹ̀ bí aago mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá ẹ̀yìn ẹgbà nú ọjà kọjá ẹ̀rù gan mọ bàyín tẹ́ ẹ bá ń gbabẹ̀ ni lẹ́yìn àwọn tó bá

0: ẹ̀rí pé ní ọjà a máa ń ṣarajọ ní kọ̀ọ̀kan ní. Ẹ̀rá àwọn kan tí ó ti jẹ́ bẹ̀lẹ́ aago mẹ́fà àwọn kan gba iṣẹ́ tó ń pàwọ̀ nọ́mbà oníkálukú gbá ṣọ́ọ̀bù látòkèdílẹ̀ tí wọ́n ń gbowó tiwọn. Àwọn kan ní ó fọ gọ́tà àwọn kan ní ó kólẹ̀. Àwọn ọmọọṣẹ́ tó máa dé bí abi 7:30 to 8. Ọ̀gá gangan tó níṣẹ́ ń bẹ lé o. Bí aago mẹ́sàn-án mẹ́wàá lọ̀gá ó ṣe mọ yẹn bọ̀. Téèyàn ń pè ní pé èèyàn ti dòmìnira ni. Ọ̀gá lè dì sáré pẹ̀ yán mọ́. Mo sáré lọ bì kan ni. Ó gbé wọn lábò kí kí wọ́n bá jí nǹkan tán ni o. Àbí kó wọn lẹ̀ sọ. Ọ̀gá bolé wa, mo dé tán. Lórí bẹ́ẹ̀dì bàbá wà kó jẹ́ pé bàbá ń jètè ńlé ń bì kan. Mọ̀kànmọ̀kàn lóye nǹkan bẹ́ẹ̀ èèyàn bá wà nípò ọmọọṣẹ́ tẹ́lẹ̀. Ó di dandan kó di ọ̀gá. Wẹ́dà ọ̀gá like it or not, ọmọọṣẹ́ ó padà di ọ̀gá ni. Torí pé ọ̀gá yẹn náà ti padà wà nípò ọmọọṣẹ́ rí. Ẹ̀yin ọ̀gá báwo lè ń ṣe ń treat àwọn ọmọọṣẹ́ yín? Ṣé hell fire lẹ fi ń hàn wọ́n ni? Àbí soft life káwọn náà lè fọkàn balẹ̀ pé bó pẹ́ bóyá orí tó bá pẹ́ ńlẹ̀ náà ó padà dire.
1: Mú ìbáraku lóde
0: o. Kọ̀rọ̀ jẹ́gbọ́n làwọn míì. Tọ́mọ ṣẹ́ bá ti ń lọ bí ṣẹ́ báyìí, àyè orí ti mọ já pé mo tún fẹ́ lọ pàdé kọ̀rọ̀ jẹ́gbọ́n yìí. Until náà bá tó close bóyá àyè ọmọ ìpalẹ̀ mọ́ ìpalẹ̀ mọ́ ìdé ti yá. Ọmọ ní ọ̀pẹ wà tó ń lọ lé lónìí. Ìjọ tí irú ọmọ bẹ́ẹ̀ bá gba òmìnira. Oorun ọ̀sẹ̀ kan àkọ́kọ́ tó bá kọ́kọ́ sùn nílé ayé rẹ̀. Yóò mọ̀ dúpẹ́ pé mo bọ́ nínú òkìnì òun. Yóò wá di ewúrẹ́ ń sábà ẹkùn, ẹkùn náà mọ̀ wá sábà ewúrẹ́. Bàbá kúrò nísìn. Ẹ pẹ̀lẹ́sà. Ó yẹ kí ìjọ tó ga bá ti gba ọmọọṣẹ́ ni kó ti máa wá ààyè ilẹ̀ pé ìjọ kan ń bọ̀. Bó lọ́dún mẹ́ta, bó lo mẹ́rin, márùn-ún, mẹ́fà. Tọmọọṣẹ́ bá dáa tó jẹ́ èèyàn lọ́wọ́ tó ṣe dáadáa, kò kì í fẹ́ wu ọ̀gá kó fìlẹ̀. Ó lọ́gbọ́n kan tí àwọn ọ̀gá lọ́gà máa ń dá sí i. Ẹ̀yin ọ̀gá tẹ̀ láwọn ọmọọṣẹ́. Ẹ ló fi iṣẹ́ ní iṣẹ́ ìfọ́gá. Táwọn yẹn tẹ̀ ń ṣe nǹkanṣẹ́ ìfọ́gá ṣàtẹ̀mí ò sábà ráwọn ọmọọṣẹ́ ní iṣẹ́ ìfọ́gá mọ́ báyìí o. Mi ò mọ̀ bóyá ẹ̀yin sì rí fọ́gá kan tó tún lọ́mọṣẹ́ o. Ẹ̀yà kan rẹ lómi yóò kàn ṣàdédé ra ẹ̀rọ dé náà ni. Ó bá gbé sí junction. Ọmọ tájẹ́ ti junction ni. Wọ́n ni wọ́n bí ayín rẹ táyẹ̀ nìkó ṣáájú ṣáájú. Bí èèyàn bá gbé ọmọọṣẹ́ nídìí iṣẹ́ káfíńtà, ọjọ́ tó ti gbà ni kó lọ kọ́lẹ̀ ọjọ́ tí ó gbòmìnira. Bẹ́ẹ̀ gba ọmọọṣẹ́ nídìí iṣẹ́ mẹ́kò. Dọ̀nẹ́mẹ́kò. Bẹ́ẹ̀ gba ọmọọṣẹ́. Ìjọ náà lè yóò ti máa ronú pé bó ṣe ọdún mẹ́rin márùn-ún yóò pín jọ́ kan náà ni. Àjàjà níṣẹ́ pààtì ní géètì. Níbi tí irú àyè tá a ti náwó bẹ̀ dáadáa. ọmọọṣẹ́ tó pé òun ló lọ́yàyà tí máa ń pèrò jù. Ìjọ kan wà tí ó sọ pé ọ̀gá mi, mo fẹ́ gbà yọ̀ǹda. Orí ẹlẹ́fìrí àwọn ọ̀gá mi tí wọ́n bú sẹ́kún. Ẹjọ́ tọ́mọ bá ń ṣe graduate. Pé ọmọ bó ṣe sìn mí ọmọ ó sìn ọ́ jù bẹ́ẹ̀ lọ. Kò mí kí n fiọ́lẹ̀. Ó dàbí ìjọ tí Sam Akin tán ọ̀gá wa GM tẹ́lẹ̀. Iléeṣẹ́ 32FM. Ọjọ́ tá à ń ṣe ìdágbére fún. Nígbà tó kan àsìkò tó yẹ kí ọ̀gá wa alàgbà tún jẹ́ Abíòye kí wọ́n sọ̀rọ̀. Kàkà kí bàbá ó sọ̀rọ̀. Bàbá mọ̀ bó sẹ́kún ni. Bàbá mọ̀ ń wú mà ni. Ọ̀gá pé bó ṣe sìn mí ọmọ ó sìn ọ́ jù bẹ́ẹ̀ lọ. Ṣé ni pé ọ̀gá yẹn ó rí pàtì ẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ ń jọ yẹn. Ọ̀dọ̀ sáwọn ọmọọṣẹ́ mi tẹ́yìn ó gbà yìí ó mọ fi èpè lé ni pé ọlọ́run jẹ́ kí ṣe oṣù ọmọ yìí ó wọ ọlọ́run wọ́n jẹ́ òwá mọ́ o. Tó bá tó ti dé òun ni wo èèyàn kan tún wẹ́sùn kan sí lẹ́sìn ni pé óyá mo fún ọ ní mo fọ́ sọ special má wàá lóṣù méjì ní ti bóyá ń fọ aṣọ fọwọ́rá. Bóyá bíi kẹ́ ẹ̀ ránṣẹ́ kó mọ̀ kò ṣe ń gì í lẹ̀ bí kò mọ̀ sẹ́bùrú ọ̀gá. Àwọn ọmọọṣẹ́ kan wà girlfriend ọ̀gá ni mo wù wọ́n. Àwọn ọmọọṣẹ́ mi wọn ní secret. Àyàjà téèyàn bá ti lè fún ọ lásẹ̀sì láti jẹ́ kí wọ́n súnmọ́ ìyàwó ọ̀gá tí wọ́n rí àti tí wọ́n rí. Bá ti jàjà ra ìgò ẹlẹ́rìndòdò kan fẹ́ lómi yóò mọ̀ tó.

ẹsẹ̀ láàtọ̀ oṣù mẹ́ta tó ti ràn lọ bí ìgbín. Ẹ̀yin ọ̀gá ẹ máa ní sùúrù fáwọn ọmọọṣẹ́ yín. Ẹ̀yin ọmọọṣẹ́ náà ẹ mọ tẹ́ ń ṣe. Ìdíṣẹ́ mọkáníkì ìjọ tẹ́lẹ̀ mi bá ti mú ìjọba fi lè ná ní fanbet gan báyìí. Kò tún wá mọ́. Ètò ẹ̀wà àwọn ọ̀gá ní ìsìnkúra àwọn ọ̀gá ni wọ́n ti ṣe ẹ̀wọ̀n ní gbogbo ọmọ ti fọ́n dàgbé. Àti ẹ̀wà rán ọmọọṣẹ́ láyé ìgbà kan ọ̀gá mi lè ní ọmọọṣẹ́ bíi 15. Tọ̀lẹ́ tí ó lọ ra mọ̀lá oúnjẹ àárọ̀ wá. Tọ̀lẹ́ tí ó lọ ra ráìsì àtẹ̀wà oúnjẹ ọ̀sán. Tọ̀lẹ́ tí ó lọ gí ẹran. Tọ̀lẹ́ tí ó lọ bá ọmọ ọ̀gá fọ ṣánlé. Àwọn kan lọ máa ń bá ìyàwó ọ̀gá fọ. Ayé ìgbà náà àwọn ọ̀gá wọ́n máa ń jayé ní tòmí àlàgbà. Ká tó dìde báyìí wọ́n ti bọ̀ bẹ́ẹ̀ ẹ̀ka àmọ̀sà ẹ pẹ̀lẹ́ sà ẹ ràṣà ẹ pẹ̀sà. Ojú ti ìwọ nìkan ló kù. Ìwọ náà ló dà sí ìdó ṣọ́ọ̀bù ìwọ náà ló tún dá sí ṣọ́ọ̀bù padà. Nígbà náà ọmọ sọ̀rọ̀ àǹdí ẹ bó ló ṣe ń hùwà ńgbà náà lórí pẹ́tẹ́kì. Ìwọ náà ló sáré gbọ́kadà dé ṣọ́ọ̀bù pé kọ́sọ́mọ mọ̀ pé títí ṣọ́ọ̀bù sáàmọ́ yan ìdẹ́ ni mi ò bẹ́ nìkan kan bẹjú ni ó. Yóò máa pe fóònù àwọn yóò ní gbé ọlẹ̀ lè gba fóònù dànù. Ẹ̀dúnṣà bó kàn yín lára tán. Ìjọ tó o bá ti gbọmọṣẹ́ báyìí máa ní lọ́kùn ìgbẹ́jọ́ kan náà ni ó lọ. Rántí ìgbà tí ìtọ́pọ̀ rántí ìgbà tí làǹbòròkì ló wá bá mi lọ́dún náà pé alayé mo fẹ́ fojú sí kinní yìí ni. Èmi máa ń bọmọ léèrè pé bí ìgbà wo lo rò pé o lè lò gẹ́gẹ́ bí ọpọlọ rẹ kí ló lè gbé. Lọ́pọlọ ọmọ mi ò gbé nǹkan kan ó lè lọ́dún mẹ́wàá kó lè mọ screwdriver 2. Èmi ò mọ 12 by 10.

0: ẹ máa ní lọ́pàá pé ìjọ tó ọmọ bá ti dọ́dọ̀ yín ìjọ kan náà ni ó kúrò torí ẹ̀yin náà ìjọ kan lẹ dọ́dọ̀ ọ̀gá àti yín ìjọ kan náà lẹ́yìn náà kúrò ọ̀gá àti yín náà ò bá jẹ́ kẹ́ ẹ lọ sí ẹ̀dìbí tẹ́ ẹ délé ní.
1: Jẹ́gàjò.
0: Ẹ bá dí gàgà mọ́mọ́ lọ́mọ́ ibi ọba náwó dé náà nípa rẹ̀ ó pin. Ẹ̀wá wo ibi táwọn míì bá lo dáúláàdì ibẹ̀ làwọn ọmọ mi ò ti gbé. Bẹ́ẹ̀ rá àwọn tí Amiyu Adébáyọ̀ ó ta sí. Ọmọ sọ pé ọ̀gá mo mọ ń gbọ́ yín láti ìgbà tí mo ti ń lọ secondary school ni.
1: Jẹ́gàjò.
0: Àjọ ń pín àga ajókòó sí òun ó ṣe tiẹ̀ láàárọ̀. Mi ó ṣe tèmi ń rọ̀lẹ́ owó kan ò fún òkan lọ́rùn.
1: Oníwèrè
0: lu wèrè o. Kò lè jáwa nìkan jàre. Ó fẹ́ bó o kọ̀ ó máa fade out. Bí aṣọ tí dákínà fọ̀pá. Dákínà ò tí ìbáyín fọṣọ parí. Tẹ́sì kò tẹ́ni àtòrí ọlọ́run ọkùnrin yìí ló ti fẹ̀gẹ́ báyé aṣọ jẹ́.

ẹyin ọmọṣẹ náà ẹ bu ọwọ fún àwọn ọgá yín lẹyìn ìyá rẹ bàbá rẹ olúwa rẹ kéké lọgá rẹ bàbá kéré kónkó ọgá rẹ ni ló ń fún ọ ní tó ń jẹ bọwọ fún wọn dojú kéré ẹ ẹlòmíì ọgá ẹlòmíì ò ní bọdì jáńjálá báyìí ni ọwọ ìgbà tó ń ṣe freedom ó ti rí nǹkan jẹ ó ti yọkùn ó ti wá rúra láti dọ̀bálẹ̀ fọ́gá rẹ ọrùn rẹ ló ń tán pa wọn wọn ṣe gràgrà sọ́gá rẹ wọn gbé mú sí Eba, look at my friend. Your boss will remain your boss. Ti o gaba fire sa yi o gagidi. Yo sa won. Pa du ere oga. Mo mo toro boli je lowo mo se won. Ti ajo pin je, ti ajo pin je. Oga mi o loju ti. O do mo pin e paje. Je ku je oga so. What I don't get any was his own game. All right, ain't I pay me any suru? Was my funny lie, yellow Georgia a day? About Polo or Jatabak, but a day, Yalarawa. Ever.

0: wọ́n bá ń lọ wọ́n wá replacement fún lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọba bá ti gbà wọ́n ná sẹ̀. Hello, ta ló wà ń bẹ̀ kúrò lẹ́ o.
1: Joshua rẹ ni.
0: Joshua ewo.
1: Tata pata èèyàn yín ti fẹ́ ti fẹ́.
0: Ẹ Joshua.
1: Èmi bá gba rẹ́sì ní kókó ọ̀sì ń gẹ̀rẹ̀.
0: Èmi ti gbàgbé ẹ̀mọ́yé rẹ́sì. Ẹ̀mọ́yé náà ti ṣe ti ọlọ́run ṣe.
1: Àdẹ̀kù múra Amọ̀làdé.
0: Amọ̀là ni o.
1: Ẹ máa rù mọ̀nà jẹ́ yẹn.
0: Lágbá lọ́wọ́ ọlọ́run mọ́ fi kú pa mí. Ẹ rí mi te pọ́n bẹ̀ tí.
1: Ọ̀nì kíní.
0: On the 29, ẹ yóò gbọ́ rédíò ni on the 29.
1: Mo ń gbọ́ mo ń tẹ̀lé yín ìjìnlẹ̀.
0: Ṣé ẹ wá tira tíkẹ́ẹ̀tì?
1: Àgbẹ̀ mi kò wọlé ni.
0: Ṣé ẹ tira tíkẹ́ẹ̀tì?
1: Mo bọ́ ara lónà.
0: Ẹnu ò mọ̀ sí. Ọlọ́run má jẹ́ máa wọ ẹgbẹ́.

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ náwó sẹ́wọ̀n bàbá wa, ẹ sọ fún ọlọ́run, olúwa gbogbo kùdìẹ kùdìẹ ẹnu ayé bàbá wa, olúwa sọ ti pẹ̀tẹ́rẹ́, olúwa bí bàbá wo, olúwa wo bàbá palọ̀.
2: Bàbá ẹ̀hún gbólúwájú yìí, bàbá ẹ̀hún gbólúwájú yìí.
1: Dádì ẹ̀yin ni sa,
2: èmi
1: bẹ́ẹ̀ ni sa.
2: Olúwa dúwà wòye olùgbà.
1: Dádì bẹ́ẹ̀ mi sọ dàbí ni.
2: Ẹ̀mí wòye olúwa náà tó ń dára dúà tó ń bẹ.
0: Ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

0: ọkọ mi
1: ìyàwó mi alálùbáríkà
0: àwọn àjọ ni àwọn òran yàn ṣẹ
1: àtúnṣùn dé sí yàn lọtẹ lọrùn lálẹ o
0: mo fún yín pátápátá lálẹ dídé la dé sí yín lọrùn
1: ìyàn ará àdúgbò dídé la
0: dé o dídé la
1: dé o ìwà wọn ni àti àwọn mi lójú òpó facebook

0: Toronto.
1: Ìyàwó mi o. Ayé rẹ̀ a tó da.
0: Gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ní orí burúkú rẹ̀ gbé dá níbi tó jẹ́ dúró yẹn.
1: Kí ló tún ṣẹlẹ̀?
0: Kí n tún sí ni?
1: Ọmọbìnrin tuntun bẹ̀rẹ̀ aládùúgbò mi àbọ̀ torí ọ̀rọ̀ rẹ̀ yé mi o.
0: Ayé ń ṣe yín ni
1: dádì wa. Kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀?
0: Dádì wa ayé ń ṣe yín ni orí
1: yín. Ó dàbí pé òun mi ṣe agbárí rẹ̀ wà á máa pè mí ní pé ìjayà. Kí ló ṣẹlẹ̀?
0: Ọkọ mi ẹpọ nu o.
1: Ìyàwó mi ó ní làákàyè.
0: Ẹ̀wò mo fi títóbi olóòmù ṣe rí bẹ́ẹ̀ ṣe wà
1: yìí. Àpò ìrònú rẹ ti já bọ́ dànù.
0: Ẹ̀wò bẹ́ẹ̀ ti ṣe bí ìdìdìrìn.
1: Àbí máa gbọ́rọ̀ ó dẹ̀ mí pè mí ní pé ìjayà kí ló ṣẹlẹ̀.
0: Ẹ̀wọ̀ ná
1: ṣe. Ó bá ti tó tẹ́mù ayé rí afẹ́ dà bẹ́ẹ̀ wàhálà ni wà gbé wá.
0: Ẹgbẹ́ nu ọ̀sìn ìdànù tẹnu yín ń bùtùkà.
1: Ṣé gbọ́rọ̀?
0: Tẹ iná dáradá o sí.
1: Ṣé ìyàwó gidi
0: rí? Kí ni ẹran tí wọ́n fi ṣe yín ni?
1: Ṣé ìyàwó gidi rí?
0: Dádì wa ìfòyín jan o. Wà láì tàláì sí lóbi láì là sí lọ́ wà. Ẹ ponú.
1: Ìyàwó mi
0: ó ní láàkàyè. Ìfòyín bu ẹ̀sìn rẹ ní báyìí sa. Ṣé ẹni jọ tí wọ́n ń pín àpò òrònú ẹ̀sìn nílé ńjọ tí wọ́n ń pín làákàyè làákàyè yìí ti fò lọ gbogbo ọpọlọ tí ń bẹ lórí yín ò jó tó ìsìn.
1: Ṣé ń gbọ́rọ̀?
0: Dáradára ò sí ní tẹ̀sẹ́nu ti polófo.
1: Ọlọ́run mọ̀jẹ̀ kọ́ nìyàn gbé egun eléegun.
0: Mama gbẹnu Adifa sọrọ.
1: Ẹni mọ̀ ni ìyàwó kọ́ ni mo fẹ́.
0: Ọ̀pọ̀nú ni ó jọ.
1: Ìyàwó aláìní làákàyè gbogbo àdúrà mo mi ń kàlẹ́ olórí màá sọ̀spẹ́ndì rẹ̀.
0: Yàdúrà tí ẹgbẹ́ ti gbà.
1: Ṣé gbọ́rọ̀?
0: Ṣé mi jáde tẹ́mi ń gbà?
1: Ṣé gbọ́rọ̀? Ẹ bá ṣe pé mo mi gbàdúrà fún ọ bó ṣe mi jáde bó ṣe lọ lo ṣe àbábọ̀.
0: Gbogbo ara ni mo fi ń gbàdúrà.
1: No sense woman. Àbí gbọ́ bó ṣe mi bá mi sọ̀rọ̀
0: òyà.
1: Mo ṣe máa bọ́ mi wíjọ́ anyhow méè ṣọkọ̀ òyà.
0: Ẹ̀yin aládùúgbò ẹ̀ máa gbọ́ òpònú ni máa yìí o. Ọmọ wa tó fẹ́ ṣe wedding.
1: Bẹ́ẹ̀ ni líìvù rẹ̀ ẹni mọ̀ ni. Kí ni? Mo máa bàjẹ́ ìṣèyàwó gidi lọ́dẹ̀dẹ̀ mi.
0: Ẹ gbo ṣe rí ẹ máa gbọ́ o bó lẹ́bùn ní ìsinyìí bẹ́mi ni. Ọmọ wa fẹ́ ṣe wedding. Ọkọ rẹ̀ dẹ̀ tí wọ́n ti ṣàlàyé. A sì ti kọ̀ nǹkan tó máa gbà
1: odidi ọmọ odidi ọmọ ẹ bá ṣe pé ó ní làákàyè odidi ọmọ ó jẹ pé lè wá sọdọ rẹ mọ.
0: ṣé à ń pè pààrọ̀ tó sì lọ́ọ́ tún nǹkan orí ọmọ ó sì lọ́ọ́ tún kọ. ṣóyè yín báyìí pààrọ̀ tó wá lọ́ọ́ fi ọ̀kadà ó kó ọ̀kadà sórí líìsì.
1: ìjọ
0: pààrọ̀ tó lọ́wọ́ gba ọ̀kadà.
1: ọ̀rẹ́ mi bàbá emeka òun ló mọ ohun ọkọ fún ọkọ ọmọ rẹ ọ tún kọ 1,000,000 sí.
0: wọ́n fẹ́ bàbá emeka sọmọ jẹ́ emeka ni.
1: ṣe ìgbọ́rọ̀ òyà odidi ọmọ náà pé ó ní value obìnrin ó bá jẹ́ pé ó mọ ohun ẹ̀ pè ní ọmọ obìnrin ó ní máa sọ̀rọ̀ òyà omi sọ lẹ́nu.
0: ó ti jẹ́ wọ́n sọ̀rọ̀ máa yìí o wá ní sùúrù
1: yìí. aládùúgbò ìbọ̀rọ̀ torí yan ni lóye jù ọ́ lọ ó ní làákàyè. ọmọ mi lọ lé ọkọ ìjọ kí ló ti burú jù. ọmọ ètò lè ra mọ́tò fún bàbá ìyàwó rẹ. ọmọ ètò ọkọ ọmọ rẹ lè kọ́lé fún bàbá ìyàwó rẹ. mo wá kọ list padà. mo wá yí ọ̀kadà lásán lásán ẹ̀ ló ná mẹ́ta ọ̀kadà ọ̀kadà lásán lásán ìyé èèyàn ọmọ kékèké gùn ni òní ladies bike ni mo ìkọ́ sí. ìjọ ṣó ti burú tó o bá jẹ́ pé ìyàwó onílàákàyè ni ìyàwó mo gbé sílé ṣe bẹ́ẹ̀ yẹ kí sọ́pọ́ọ̀tì mi ni pé ọkọ̀ mi o wo ṣe o bóyá ká kọ alẹ̀ ilé sí. mo ti ní màá bá discuss o pé ǹjẹ́ ló dé o.
0: ṣé gbọ́
1: mi ká kọ afe plot sí.
0: ṣé ń gbé sí ọrùn
1: òdó dẹ̀ ni afe plot lọ́nà mi àdì o.
0: ní kí ni.
1: ṣé gbọ́rọ̀ òyà.
0: ṣe mama gbẹnu adé fà sọrọ torí ìgbà tọlọpàá bá dé wọn
1: mọ. mama gbẹnu adé ṣe rí ọmọbìnrin ètò abami wáyàn wòlíì abami lè jáde lórúkọ mi.
0: níbo lẹ ti délé
1: ẹni wọn yàrá mi. ẹ ṣe ìyàwó gidi ó ti sún mi ọ̀rọ̀ rẹ̀ ẹ fẹ́ kí mi ṣe rere ojú ayé rẹ̀ ni mo dẹ̀ ti ṣe rere.
0: màmá gbẹ́nu adéfàsọ̀rọ̀ tí ní bó mú nọ́mbà rẹ̀ ẹ mọ̀ ọ́ mú lọ àgọ́ ọlọ́pàá ẹ lọ dá lápá.
1: màmá gbẹ́nu adé ìjọ kí ni ó burú jù pé kọ́kọ́ ọmọ mi kí èrò kadà fún mi
0: mọ
1: wọn fẹ́ fi dáná ṣé ó ti burú jù òdìdí ọwọ́ òdìdí ọmọ náà mọ̀ fẹ́ fún ọmọ jẹ́ pé èlé jó orúkọ mi mọ́.
0: concern ṣé tó bá wá mọ ọmọ ní ìsìtọ́ lọ gun ọmọ pa ṣé bàbá rí o ti gbà á.
1: àtòkù àtàyè rẹ̀ àmàrà ni wọn kalẹ̀ àtòkù àtàyè rẹ̀ àti fífún kí wọn láǹfààní èrè máa jẹ ọmọ mo ti ní ire títí ó fi dàgbà ó fi lọ ní ọkọ ẹni jó orúkọ mi mọ o.
0: wọ́n jẹ́ máa jó orúkọ rẹ o.
1: ṣe gbọ́rọ̀ ìyà ìyàwó aláìní làákàyè.
0: ìyá ọláńre wájú olóúnjẹ ọmọ ní sẹ́rù kan náà jọ ní yín ni chief dairy ajídí ohun kó ṣe ìyàwó fọmọ ṣọ́ ẹgbọ̀n kadà seyin gbo ka da se gbo ka
1: chi bure ni ba se se lule temi yato si ba se se lule chi anja bi alule kan na ma fi mi we chifu
0: ah
1: chifu laju to mi ma fi mi we chifu
0: en tin ben lu ebo ni olaju
1: be mi ma fi mi we chifu laju na robi abi ma gboro uya
0: 0809-7949 tabi 0705-5949 plus 234-906-2000-949 oju opo ti le okere nu o paronto agbo kada lesu fe mo re hello
2: hello
0: e kale o oruko yin ati bi te ti pe
2: e si boje lati gbe si baba paronto o ye ko ni ko ko ana re ko fi apo ni
0: ko ko si afun beta
2: o ye ko ko fi asi to fe to ma re ni baba paronto
1: o buruki mi je won omo
0: se n gboro buruku
2: ah lo wa ko ka
1: baba in ba mejo da in ba mi tilekun baba in ba mejo da in ba mi tilekun
0: e bi pe ki lo so lori itodo temi
1: aya tejo re ni e saye ode oju ti baba oju ti laju gbogbo alaba o mi so ni baba oju ti la ma lo oju ti la
0: e lo e ka le o hello e mo ti wa nbe o hello e ka le o hello
3: also became available and in the end he
0: adupe so ebo nu kini lo fe bo ta so raye re lo de so ba tech
1: sin gboro uya
0: pardon to ni so ba tech ni ko mo gbagbe lati ko ke ko won ni oko ketekete meji ati moru wa
1: so la community nu mi ni ebe mi mo lomo se ajo bi mo ni
0: hello
1: ohun ba wu mi ni ma gbe
4: ni marishno marine
0: yen na da yen na da ba paronto okan eyin eyan e mo wa ke soro omo yi
1: on de ti a fun o le pe lale
0: se mi won fun pe abi wo
1: fun omi so ni don se bi olorun okada ti poju
0: chimpan
1: okada ti poju
0: hello
3: 2030
0: koda sorry awon ebo afawo ebo gan fe mi ogbon ti nwi ni awon ebo gan fe se pe fun hello
2: hello e ka le ati bi
0: te ba bi npe ma ka le oruko yin ati bi te ti pe wa
2: ajidola lati bodija
0: lati bodi
2: ya tori ewe gutun han ewe ti ma ran to ba sinle to no fi bi okada si wi pe to n ba ku ri okada wa laarin ewe gun yo dekun ba ni ko yonda re ko sanu re yo le ma fi okada yo le ma fi dipo ewe gun
0: se baba wa gbo okada lori omo se won ni lo gun omo pa nili oko re e so fun mi
2: wo le gbo mo pa
0: wo le gbo pa
2: a ba mo soro ni
0: ba mi e mo bu le bon soro e mo bon soro ba mi
3: o I'm there
0: eleyo gbadun ko gbadun lo ko rara rara bo ti
1: mo se gbo se yawo fe lo si waju foko re re
5: le
0: hello
5: ma ka le ku eto
0: yes ma
5: e ku yo meta
0: e se oruko yi
5: ya ade san ya lato do na rapaja
0: e mo
1: se ya fin Olorun mo mo je ka si
5: o oye e ma se ile aye be se nse
1: lona wo un mo ti so ti buru
5: ju olorun sanu yin ni
1: egbe re lo mi ra moto fun baba yawo re a ri ni gboro
5: olorun sanu yin o e ko eto e ri ni se
1: baba emeka
0: ma
1: baba yibo
5: oko yin keji nkan
0: e wonu won
5: elamboro ki
1: mama mama ya ma lo mo da wa la le o ya ma lo
0: ah oko gidi nu
1: se mo ma se ngboro se ngboro lenu yawo
0: mama wa de soya nibo ladugo yin
5: ade arapaja
0: arapaja loruko mama wa gbenu ade fa soro e wa gba ticket amala kan lofe
5: o da e se e ni sugare ni sugbe mi
0: ami ami
5: lowo yin le ipe to yin
0: ami ami
5: a kone lo ni wa
0: igba te ba ti fe wa ke pe mi ame mo gbagbe pe ipari osu kejo ila se satide to gbeyin osu kejo
5: oda
0: e pe mi leyin eto e pe mi leyin eto
5: oda
0: e se ma dupe oko mi e gbadun o
1: seyan na ba mi seyan na ba mi bimo ni o ba wo baba olomo la faye omo re po
0: sori
1: o ba bi o ninu iwo na la bimo ti
0: concern citizen se ori awon ton ku e ni kokuko olopa ma ku everybody
1: e so ni le ko mi mo tinu
0: mi e ni mo bi mo mi e ni
1: bo kada ni un ida na ti
0: po e le ka le o
5: e ka le kweto
0: yes ma uruko yin ati bi te ti pe
5: mi so lu aso abi lati osa mi ni
0: lati oso sami a ngbo yin o
5: eh eh mo fe be kokan lowo oko yin atata ni se ngba tawon fe yin se won fun ya ti baba yin lokada
0: ke san kankan di sin awon ina fe mi
1: oju ti la
5: Oju
1: ti la, ko gbe ni re, oju ti la.
0: Ke san kankan di sin.
1: Oju ti la, baba mi ka lo ja mi. O me to lokada na fi ata omo ilo na mi to kada alaba.
0: Se nde.
1: Mo ni oba lagbara kan ba mi ra loku.
0: Hello. Hello ma.
5: Mo ni e ma ja won lowo, e ma e ko tomo fun
0: yin. Emi da lohun ke.
5: Eh.
0: E seun o. Ki la poruko yin le kan si jare.
5: Mrs. Tolu Aseun Abdul Latoh Sami.
0: Mrs. Tolu.
5: Oluwa Seun Abdul Latoh Sami.
0: Oluwa Seun. Mo koruko yin le ni o Abdul lati oso eh yo loruko mama gbenu ade fasore wa gba ticket amala kan lofe wa gba ticket amala kan lofe
5: e se o
0: e ba wa ki won e sadua fun on the 30 on the 29 on the 29 osu kejo
1: ni
0: ni recreation club e pe mi before ojo na o ehn
5: eh je ba pe number yin te ba pa ni program
0: adupe fọlọrun yoruba dun na npada bo eh ajo gbọ ni eh farabale oko mi eh wa all right
1: sori yawo o ba je yawo fe ilo si waju iserere
0: umu umu rahimo assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: umu wo ko ma ba ti e lo jade
0: wa rahmatullahi
1: umu na na mi ko ni ko kuko oko
0: bo ti a mo ni baro nto mo nkan to nse egbon mi Bada de ni
1: mi. Omo, ma wa fejo re so ko re.
0: E je ma binu pelu gbogbo ese ti
1: wo ti se pe ni o le bi pe mi o ni pa. Ma de wa fejo re so ko re.
0: E je ba mi so fun oko mi pe oponu ni.
1: En ba mi so fun yawo mi pe ohun gangan lo mi dina iserere mi.
0: Seri, concerned citizen, Olanre waju mo mu e, iwo ni. Sori, iwo pelu ikokuko to nko oko mi, mo lo si ori oke meje. Pẹtẹlẹ meje ibi to mi odo meje ti pade omi pupa meje omi fufu meje ile meje ko bi ma lo fejo re sun so ye bayi dadi wa eponu
1: yawo mi ma bo fa
0: elo
1: so ninu le
0: e kale
5: elo
0: e kale ma
5: epo eto
0: yes ma se ro ko oponu
1: se iri yawo
0: yes ma
5: baba faronto e ke pop ti ele ma
0: Awa na ro be o.
5: Eh se pa malu.
0: Ah eh.
5: Se pa pa pa pa pa. Se pa la ko ni tori fe fo mo lo de fe fo mo lopo. Eh mo nto kan. Alai mo nto kan
0: ti pa na le koko.
1: Ara yin ota iserere ni lo pe.
0: Se gbo lo ta se
1: re ni. Ara yin ota iserere
5: ni. Ah. Wa ti la ma na ma na ma ni lo kulo.
1: Elo lo kada, omo ju okada lo. Se omo ju okada lo.
0: Emike e ma se jare nbo ni won ti e tin se ru nbo ni tin gbo kada abi nkan wa nse le
1: on ba wu mi
0: ni oko ketekete ati moru
1: wa bere lowo eyan baba emeka won e gba nule yibo o duwo bo ye ni lo
0: concern citizen olare waju poro npon ini so pe bi mi ni o
1: se nbo lo se nbo abebe lube iya se nbo abebe lube iya iwo bo se bi soro si yan ni alalu barika
0: rira dara da osi eh kuku fa nga mo nkan ti mo wa do
1: le se gboro ogun wo gan lo fun mi ti baje
0: ewu eche ku adua lori
1: ogun iwo gan lo fun mi o ti baje
0: rira dara da osi
1: nonsense se papiri se ri lo se ri
0: ah iwo
1: obirin gidi adudu ni obirin gidi epupa
0: se gboro
1: nonsense
0: hello e ma kale
5: hello mi ti kola wole lo pe lati kolaba
0: n gbo yin ma
5: yes ah anti bi nke
0: ma
5: Sari ko si wahala kankan. Sero ko gbogbo ti won san gba kan fe yin yen. Eh awon lo wa so dogu re fa awon parents ti yin na.
0: Ah eh ko ri won san kankan awon lo fe mi o. Oya won bo wi.
5: Eh wa ni pale ni eh wa ni gbo kada. Eh si ni gbale Nigeria.
0: Yo da fun yin. Ngbale Naija yo da fun yin.
5: Eh ni gbale Nigeria.
0: E ti ba.
1: O se mo be wa ko wa fi sonu omo lomo.
0: Se ngba.
4: ẹyin jẹ́ ẹ̀kọ́ wé yìí tẹ ní àsìkò sí ni pé báyìí ojú ọ̀la ojú náà sì ti là ní ìjà àwọn òbí wọn náà ti wà wọ́n ti
1: rí bàyìí. Látọ̀dún mélòó ṣé ká rìfáàsì rẹ̀ ní
0: àgbàpá.
1: Ó yá tilẹ̀kùn máa lọ tilẹ̀kùn tilẹ̀kùn tilẹ̀kùn kó máa bá tiẹ̀ lọ
0: mílẹ̀ yìí. Ó yẹ máa bọ̀ lójú òpó ayélujára a 3 2 FM 9 4 9 ìwọn àti ta ni sórí sobatec gender rẹ ó ní kó kúkú fi ilẹ̀ 10 acres kó kúkú kó kún fi kún ó ti ẹ̀dá agínidọ́rọ́ lọ́kọ̀ mi yó
1: ṣùgbọ́
0: wà láì
1: mo dì á bá ọpọ wàhálà nínú ilé yìí
0: ta ló fẹ́ bá pọ̀
1: ìwọ gan wà á mọ̀ pé ṣù gan ni mí
0: èmi náà mọ̀ pé ṣù ni ọ
1: ibi àmì bá lọ
0: torí tó bá jẹ́ ṣù
1: torí bóyá ìwọ ló láṣẹ lórí ọmọ bóyá èmi ni ṣé ó burú jù kí mi kọ̀ọ̀kan ọ̀kadà sínú wọn fẹ́ gbà lórí ọmọ
0: mi lọ́kì tó mọ̀ sáàkì bá ń wo ojú òpó ayélujára wa àwọn wo ni wọ́n ṣe àrẹ̀ jù kí wọ́n gba ẹ̀bùn tíkẹ́ẹ̀tì àmàlàǹbí bẹ́ẹ̀ náà ni wọ́n tún gbà lórí yorùbá dùn wọ́n ṣàbọ̀lá dáadáa rẹ̀ bọ́tọ̀ tó lè mi fẹ́ gbọ́ yorùbá dùn o
1: ṣe ń gbọ́dọ̀
0: bẹ́ẹ̀ ni mo sọ
1: àjọ wa wà níbẹ̀
0: wo bí ọjà
1: òun la mi wò
0: ẹ̀wọ̀n ò bí ọfọ́
1: èmi gan máa wá bọ̀ fa wàhálà
0: sórí ẹ̀yin ẹ̀yin ẹ̀ máa gbọ́jàre yorùbá dùn ó bẹ̀rẹ̀ ní ìsìn ní ìsìn ẹ̀ bá gun mẹ́jọba tìró kan go náà ni ó bẹ̀rẹ̀ ẹni tó bá ṣe àrẹ̀ dáadáa ẹ̀ tún gba ẹ̀bùn káàdì ẹ̀yìn àmàlà tíkẹ́ẹ̀tì lọ́fẹ̀ẹ́ ẹ̀ tún gbà ṣe rí ẹ má délé
1: lóhun
0: ọkọ tí bá ń bọ́ ń bí ọwà
1: òun la mi wò
0: ó gbọ̀kadà
1: òun la mi wò
0: ó ọlápá
1: àbí ń gbọ́ ọ̀rọ̀ ìyàwó kan mi bá mi sọ
0: ẹgbẹ́ ni
1: wọ́n bá yí wọ lọkọ mi gùn mi gàràgàrà nínú ilé ọkọ alálùbáríkà ni mi náà ṣọkọ ìyá
0: àríbí ṣe ránjú tí ránjú tí
1: ránjú lọ́dẹ̀ lè gbà fún ọ.
0: Wo èèyàn rè mr adeniyi èèyàn niyin
1: adeniyi kí kí lọ níyì sílé ara rẹ kí lọ níyì sílé ara rẹ i don't care
0: i
1: don't care
0: ẹyin jákujàku
1: ara nonsense woman
0: ẹgbẹ́ ni òsì dáná
1: torí pé mo ti mi pọ́n ọ
0: lé ẹrùn
1: ó ìṣọ́ mi rí jírí lọ́dẹ̀dẹ̀ mi máa
0: mo lọ wa transformer
1: nítorí ẹtì rí
0: ó ti ọlẹ́ ó lè
1: ọlẹ́ lábàlẹ́ lọ
0: mo gbogbo
1: àdúrà mo mi ṣe fún ọmọ ti stop rẹ
0: mo
1: ti ṣe ra rẹ
0: ẹgbẹ́ ni òsì dáná
1: èmi àti àtijọ́ kò sí
0: ní anáyin bàjẹ́
1: òun la wo
0: wà
1: láì máa sẹ́rí rẹ mọ́ gírí
0: ó lè ẹgbẹ́ gọ́ọ̀mọ̀ ṣèyí mákindé ọjọ́ wa pé
1: nonsense woman
0: kí má fi nǹkan ṣe
1: mi gbọ́dọ̀ bá ọ nínú ilé
0: o yẹ kí wọ́n kọ́ mi ẹ̀wọ̀ ẹ wá lọ bá rẹ wà wá o
1: lẹ́nu rẹ wà wá wò báyà iṣẹ́ rẹ ní tí mi jẹ́ lára
0: mi ó máa jẹ́kù ni kẹ́tọ́ ìrànlẹ̀ ràdú òsì yọ́ gbọ̀kadà lórí ọmọ oníranù ẹ má pẹ́ wá bá ń pọ́nmi síbalùwẹ́ o.

0: jẹ́ tún máa fàsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò Yorùbá dùn nìkanì 32 FM 94.9. ọ̀sẹ̀ tuntun rèé yóò pé wa yóò sàn wá sówó sọmọ àìkú ti ṣe baálé ọ̀rọ̀ akú gbìyànjú yóò rọrùn fún lágbára lọ́wọ́ adẹ́dá Yorùbá dùn náà lètò tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ olúbí ń pé Fatoye ló kọ́ mi ìwé àkàgbádùn kọ́ni lọ́gbọ́n tá a pè ní ṣaworode látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n kọ̀wé kọ̀tàn Akínwùmí Òròjídé Ìṣọ̀lá àbẹ nínú agbami ìwé ọ̀hún a sì gúnlẹ̀ láyọ̀ àtàlàáfíà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ òun náà là ń kọ́ ńbẹ̀ lálẹ́ yìí lórúkọ gbogbo àwọn tájọ ṣètò tá a sì tún jọ ṣe olúwa gbémiga ìdòwú my one and only dọ̀gbọ̀n márùn-ún àmọ́ bá a bá wo ti pẹ̀là wọ́n ní ìjọ bàjẹ́ bá a bá sì tún wo ti pẹ̀là ó ṣeé ṣe kíjọ́ ọmọ́dún à ń gbọ́dọ̀ pé bò ní títí ẹ̀ kúṣẹ́ takuntakun àjọ ń ṣètò ọ̀hún náà ni lágbára lówó olódùmarè inú òní gbé ọ lálẹ́ yìí ẹ̀bùn tún wà fún wa bá a ṣe jẹ́ níjẹ̀jọ́ mo tún wá lórí ọ̀fẹ́ láti sọ fún wa wípé a tún jẹ́ ẹ̀bùn ọ̀hún tayọ ju ti ìjẹ́jọ́ lọ nítorí pé ọ̀kan lára àwọn màmá wa àwọn náà tún ti sọ pé ká tún fún àwọn èèyàn ní tíkẹ́ẹ̀tì àmàlà lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni títí di ọjọ́ ajé tó kángun sí ọjọ́ tí a ṣe àyájọ́ ọjọ́ àmàlà òun náà làwọn èèyàn ó tún máa gba ẹ̀bùn tíkẹ́ẹ̀tì àmàlà lọ́fẹ̀ẹ́ lórí ètò Yorùbá dùn náà ni wọ́n ti ní pé ká tún ibi ò ní wọlé tọ̀ wá láṣẹ olódùmarè àwọn kan ti gbà lórí ètò ará àdúgbò lálẹ́ yìí àwọn míì ò tún jẹ títí wọn náà ṣùgbọ́n ẹni ìṣó lójú òpó ayélujára wa ni ẹni tó bá pin jù dáadáa ẹni tó bá ṣalábàápín ẹ dáadáa àwọn náà ni wọn jẹ ẹbùn tíkẹ́ẹ̀tì àmàlà lọ́fẹ̀ẹ́ ó kéré tán èèyàn bíi mẹ́rin sí márùn-ún àwọn náà ni wọn ó gba tíkẹ́ẹ̀tì àmàlà lálẹ́ yìí ká wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń ṣagbátẹrù ètò yìí wípé ibi ò ní wọlé tọ̀ yín iṣẹ́ yín ò ní dàrú láṣẹ olódùmarè ẹni ìṣó lójú òpó ayélujára wa Facebook àti YouTube wa @32FM@32FM949 fẹ̀yìn ẹ lọ máa ṣí àìtò yìí ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ náà lẹ̀bùn káàdì ìpè ó wà látọwọ́ Abiola Kọ̀tun Yàlìyálì agbára lọ́wọ́ olódùmarè ojú òní tìyìn o olúbí ń pẹ́ Fatoye ló kọ̀ mí lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ń ké solúwa gbémiga ìdòwú ń gbọ́dọ̀ pé ní àrùwọ̀rọ̀kọ̀ ti dọ̀bẹ̀ náà ni lóòótọ́ ẹ ṣáàjà ẹ jẹ́ ń ké sí kọjá tọ́ wò nínú tòsẹ̀ tó kọjá ẹ ṣeun.
1: bí a bá sì ti sọ̀rọ̀ wọ́n á yìnbọn sí wa kábíyèsí iṣẹ́ ẹyin ni bí Fadíyà ti gbẹnulé gbólóhùn ṣe ọba ìbínú ó ti kó sí ọba lẹ́yìn lóko tó na ẹ̀bùn ọwọ́ rẹ̀ sí ọba ó ní kábíyèsí ẹ bá wa gbà á bẹ́ẹ̀ aláyọ̀ náà tún na ẹ̀bùn ọwọ́ tiẹ̀ náà sí ọba ó ní ẹ dákun ẹ bá wa gbé èyí fún olórí ọba gba àwọn ẹ̀bùn méjèèjì ó gbé wọn sí orí tébùrù ẹ̀gbẹ́ rẹ̀.
2: Yorùbá dùn.
3: Yorùbá dùn.

kan báyìí njẹ nígbà tó bá ya igi ọ̀hún ò ní tán nínú gbó igbó wa yóò máa parun mọ̀nà ló parun náà ni

0: Terms and conditions there. Oh, drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Jẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Onímọ̀
3: ja wu loro ti opo daje legbara agbomomo ta wu loro ti opo dagbo mole jimu jimu jimu asure tete o ni sure koja ile arin igbere o ni sun se ba ona mo gba won we ma oga direba mo si se ilodi si nothing dari oko loju opopo bi o ba iti ni oko ja lo ajo ti moju to ibowo fun ofin ohun ibofinro ni ipinle oyo oyo state rule of law Enforcement Authority ni nketatao inalo fi kumeni oda mo gba won we ma mo si jana tin dari oko loju opopo emi olaro ipinle oyo ni baje o
4: ni o ma ni koja ile
0: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

ta yin ba ti de be a je ko ti ya yin niyan to ba de ti ya yin e o ti ye mi na niyan ko si nti mo tun duro se mo 32 fm 949 ife yin lojo po facebook gẹ́gẹ́ bí mo ṣe sọ ilẹ̀ áfíríkà láti máa mú ọ̀rọ̀ tá a fẹ́ sọ lálẹ́ ètò ní àwọn tí mo wá fẹ́ sọ̀rọ̀ nípa wọn yìí níbi oṣù mélòó kan sẹ́yìn ọ̀rọ̀ wọn jà ràn-ìràn lórí ẹ̀rọ ayélujára àmọ́ nǹkan yọ kan ṣoṣo péré báyìí ohun làwọn èèyàn sọ nípa wọn ní gbogbo ìgbà tí nǹkan yìí tó fi ń jà ràn-ìràn

àkọ́kọ́ kan tí máa sọ fún yín ni wípé àwọn ẹ̀yà yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ọ̀làjú ò tí ì dé bá wọn rárá ìyàtọ̀ sí wípé àwọn ìjọba wọn ò gbìyànjú láti mú ọ̀làjú lọ sọ́dọ̀ wọn àwọn gan fúnra wọn gan wọn ṣetán láti lajú àwọn gan fúnra wọn wọn ti bá débi wípé wọn àwọn gan ò ṣetán àti lajú mọ́ èèyàn bá wá lọ sọ́dọ̀ wọn pé wọ́n fẹ́ lọ kí wọn bọ́ bá ṣe rí èèyàn tó bá yọ lọ́ọ̀kan báyìí àwọn ẹ̀yà tí mò ń sọ ìgbogbo wọn á sáré gìrìgìrì kódà wọn ò ní wọnú ilé wọ́n ti láwọn ibi tí wọ́n ṣe lọ́jọ́ lágbègbè wọn níbi tí wọ́n ń gbé tó jẹ́ pé wọ́n á lọ sá pamọ́ sí kéèyàn má bàa rí wọn torí wọ́n bẹ̀rù èèyàn kódà wọ́n á tún máa tijú ó yá lórílẹ̀-èdè zimbabwe o lápá àríwá orílẹ̀-èdè zimbabwe lọ́dọ̀ àwọn kan tí wọ́n ń pè ní vadoma tribe àwọn ẹ̀yà vadoma lórílẹ̀-èdè zimbabwe ẹni tó bá wá láǹfààní ẹ̀ kó máa bọ̀ lójú òpó facebook 32fm949 fẹ̀yìn ẹ̀ ẹ máa rí nǹkan ẹyọ kan tó máa ń yà tó yààyàn lẹ́nu nípa àwọn ẹ̀yà yìí kódà àwòrán tí mo fi léde lójú òpó facebook yìí òun ni àwọn nǹkan tó yẹ pé ó tàn kárí jù nípa àwọn ẹ̀yà yìí ìyẹn àwọn ẹ̀yà vadoma yìí ẹ má jẹ́ kó yààyàn lẹ́nu ẹsẹ̀ wọn lẹ̀ ń wò lójú òpó facebook yẹn ẹ̀yà vadoma yìí tẹ bá débẹ̀ tẹ bá dàárín wọn àbẹ́ni tó bá rí àwòrán wọn wà kọ́kọ́ ṣe wípé àbí èèyàn kọ́ rèé ni ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wá tún wá bèrè wípé àbóhun ló ṣe rẹ̀ báyìí ni àmọ́ bọ́lọ̀ ń ṣe dá àwọn ń tiwọn nìyẹn bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé kì ń ṣe gbogbo wọn nínú ẹ̀yà yẹn lọ́lọ́run máa ń dá báyìí àmọ́ tán bá bímọ mẹ́rin nínú ẹ̀yà yẹn ọ̀kan nù wọ́n á rí bí eléyìí ọba mi ló ń dára ọmọ ọ̀ka ẹsẹ̀ méjì péré òun ni wọ́n ní kò dẹ̀ kì ń ṣe wípé bóyá orò kan ni bóyá ìṣe kan ni nínú àṣà àti ìṣe wọn bọ́lọ̀ ń ṣe dá àwọn nìyẹn ọmọ ọ̀ka ẹsẹ̀ méjì péré òun ni wọ́n máa ń ní àwọn kan máa ń ní ọmọ ọ̀ka ẹsẹ̀ márààrún nínú ẹ̀yà yìí

níbi tí ọ̀rọ̀ àwọn ẹ̀yà yìí tó tún wá dé. Wọn kì ń lọ́kọ àbí kí wọ́n fẹ́ yàwó láti inú ẹ̀yà mi. Àárín ara wọn náà ni wọ́n ti máa ń fẹ́ra wọn.

bó ti ẹ̀ ti lẹ̀ jẹ́ wípé ayé sọ ọ̀rọ̀ wà wípé bóyá bí ògùn bí kéèyàn lo àwọn nǹkan kan mọ́ nǹkan kan àwọn abrakadabra kan òun ló máa ń fà á lọ́ fi máa ń bí àwọn ọmọ tó jẹ́ pé ọmọ ọ̀ka ẹsẹ̀ méjì péré ni wọ́n máa ń ní àmọ́ wọ́n ní kò rí bẹ́ẹ̀ o nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe pẹ̀lú ẹni tó jẹ́ olórí àwọn ẹgbẹ́ yìí olórí àwọn ẹ̀yà yìí ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí ọba láàrin wọn ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀ ó ní elédùmarè ló kàn máa ń ṣe bẹ́ẹ̀ dá àwọn tí wọ́n wà nínú àwọn ẹ̀yà wọn elédùmarè ló kàn máa ń dá wọn bẹ́ẹ̀ torí bẹ́sẹ̀ wọn ṣe wá rí yìí ó jẹ́ kó rọrùn fún wọn láti gun igi ẹni tó ní ìka ẹsẹ̀ márùn-ún kò lè yára gun igi báwọn ṣe máa gùn kódà ẹlòmíà ti jábọ́ àwọn tí wọ́n wá rí báyìí nínú àwọn ẹ̀yà yẹn wọn kì í wò wọ́n gẹ́gẹ́ bí n tá a lè pè ní aláàbọ̀ ara wọ́n wò wọ́n gẹ́gẹ́ bí ẹni tó pé ni nítorí bọ́lọ́run ṣe dá àwọn nìyẹn

Gúúsù FM 949 fẹ̀yìn lójú òpó Facebook. Kẹ́ ẹ lè rí àwòrán ẹsẹ̀ wọn tí mò ń ṣàlàyé, kẹ́ ẹ lè rí wo. Ẹni bá ní ìbéèrè náà, o lè fi ìbéèrè ẹ síbẹ̀ o 32 FM 949 fẹ̀yìn lójú òpó Facebook. Kó tó di wípé màá ṣe ojú òpó ìpínlẹ̀. Àárín ara wọn náà ni wọ́n ti máa ń fẹ́ra wọn yìí ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ bí ẹsẹ̀ wọn ṣe rí kó tún wá máa pọ̀ sí torí wọ́n ń dá gbé ni wọ́n ò gbé láàrin àwọn ẹ̀yà tó kù ibi tí wọ́n ń gbé gan afẹ́ lè sọ pé bí bàtàn bá léèyàn ń gbègbẹ́ wọ́n ní inú gbó ẹ̀yìn odi irú nǹkan bẹ́ẹ̀ yẹn la lè fi agbègbè ibi tí wọ́n ń gbé la lè fi wé ìyẹn àwọn ẹ̀yà vàdómà yìí kódà iná ọba ò tí ì dọ́dọ̀ wọn pé wọ́n wá ní iná lágbègbè wọn o sáwọn tí wọn wà níná sáwọn ni wọ́n máa lo fóònù sáwọn tí wọn níná náà máa lo ẹ̀rọ kọ̀m̀pútà ọ̀làjú báyìí kò tí ì di agbègbè wọn rárá torí ìdí èyí àwọn ọmọ wọn tí wọ́n ń bí láwọn agbègbè yẹn wọn lè láwọn lọ ògbóró àwọn fẹ́ lọ ṣiṣẹ́ iṣẹ́ kíná mọ̀ tán máa lọ ṣe ń gbòòrò àfi agbègbè ibi tí wọ́n wà kí wọ́n pẹran kódà kò sí ilé ìwòsàn lágbègbè wọn obìnrin yẹn bá máa bímọ lẹ́yìn yẹn káwọn obìnrin tí wọ́n wà ní agbègbè yẹn kí wọ́n ṣùgbọ́n ẹ̀ kò bímọ nínú ilé wípé ara ọmọ ò wá yá wọ́n ń gbé lọ ilé ìwòsàn kì í ṣe tí wọ́n torí ilé ìwòsàn wo ló wà lágbègbè wọn tán fẹ́ gbọ́ wọn lọ

kódà lágbègbè ibi tí wọ́n wà àwọn ẹranko búburú ló yí wọn ká yàtọ̀ sí pé wọ́n wá máa bèrù èèyàn wọ́n máa ń sá lọ fún èèyàn yẹn wọ́n á tún wá máa sá fáwọn ẹranko náà lọ́pọ̀ ìgbà torí yàtọ̀ sáwọn ẹranko tí wọ́n kàn lè rí tán lè ní ẹ ó yá ẹjẹ́ àpèlé ìtorí pọ́ dẹni wá àwọn kan wà nínú wọn tó jẹ́ pé wọ́n bá gbìyànjú ẹ̀ wò irú àwọn nǹkan báyìí á máa bà wọ́n lẹ́rù ó wá máa ń jẹ́ kí wọ́n sún tó fi jẹ́ pé àwọn ẹ̀yà yìí ti sún kúrò ní àwọn agbègbè kan tí wọ́n wà tí wọ́n ti ń rẹ́ran padà dáa lọ sáwọn agbègbè kan láti sá fún àwọn ẹranko búburú yẹn àwọn agbègbè tí wọ́n wá sá lọ yẹn kò fi bẹ́ẹ̀ sẹ́ran ń bẹ́ àfi tán bá wọnú ògbó lọ dáadáa torí ìdí èyí náà ó pẹ̀lú àwọn ìdí tó fi jẹ́ pé wọ́n fi bẹ́ẹ̀ ronú jẹjẹ nínú ẹ̀yà yìí

àwọn ìyá Vàdúmà ni wọ́n ṣe ń gbé ìgbé ayé wọn o. Èyí tún galẹ̀ ń gbọ́ nìkan ní 32 FM 94.9. Ẹ lè ní ìbéèrè. Ẹ̀yin lè láwílé. Máa fi nọ́mbà síta fún àǹfààní àwọn tí wọ́n fẹ́ pé àmọ́ kó tó dìgbà yẹn ẹ lè máa fi àwọn ìbéèrè yín àwílé yín sójú òpó Facebook 32 FM 949 fẹ̀yìn ẹ̀.

0: ìrìn àwọn ìrìn àjò àwọn tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ lálẹ́ yìí bí wọ́n bá ń fẹsẹ̀ wọn rìn ìrìn àjò wọn ò gbọ́dọ̀ jìnà jù torí wọ́n bá ń rìn bí ibi tí wọ́n bá ń lọ tó bá jìnà ẹsẹ̀ abẹ́ẹ̀sẹ̀ máa ru wọ́n ni Adéoyè Adétọ̀míwá lójòbó Facebook máa dáhùn béèrè yín ẹ̀ ló ẹ kalẹ̀ o Hello? Hello?
1: Ẹ̀kalẹ̀
0: orúkọ yín o, ibo lẹ ti ń pè?
1: Yunis ló ń sọ̀rọ̀ láti Ẹlẹ́bú sá.
0: Ok.
1: Kí lẹ ṣe orúkọ àwọn pípì yẹn sá?
0: Vadoma. V-A-D-O-M-A. V-A-D-O-M-A. Ẹnìkan náà ti bèrè lójú òpó Facebook.
1: Ok, sá.
0: Ẹ ṣeun gan. Adéoyè Adétọ̀míwá wọ́n ní this can be their city at least they do come to work up bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ ìlú tó jẹ́ gbòòrò wà ní àwọn agbègbè yìí àmọ́ ibi apá ibi tí àwọn ẹ̀yà yìí wà abúlé inú oko mo sọ́nà lẹ́ẹ̀kan mo ní bí ìgbà pé èèyàn ń gbé lẹ́yìn odi ìlú ẹ̀lú ẹ̀ka alẹ́ o Hello? Níyì Adésínà lójú òpó Facebook, mo ti dáhùn béèrè yín lẹ́ẹ̀kan pẹ̀lú ti ẹni tó pè yẹn. Ìbéèrè kan náà lẹ́jọ́ béèrè. Hello, ẹ kalẹ́ o. Hello? Hello? Ok, Bello San, Oluwa Gbola han mi, Oluwa pẹlu mi. Has there been any scientific proof? Opoku cause their leg to be like that, ok. Wọ́n bèrè pé nínú ìmọ̀jìnlẹ̀ sáyẹ̀nsì pé ṣe nkankan ti wà tó jẹ́ pé ó fìdí ẹ̀ múlẹ̀ ìdí tí ẹsẹ̀ wọn ṣe ń rí bẹ̀. Bẹ́ẹ̀ni àmọ́ tá a bá níbẹ̀ ká wọnú ẹ̀ lọ́lálẹ̀ yìí ó ṣeé ṣe ká má lè parí ètò yìí àmọ́ ìmọ̀jìnlẹ̀ sáyẹ̀nsì fìdí nkankan àti nkà àwọn nkankan múlẹ̀ kí n tó fà á tẹ́sẹ̀ wọn ṣe ń rí bẹ́ẹ̀ nínú ẹ̀ náà ni wípé bọ́ ṣe ń fẹ́ra wọn láàrin ara wọn yẹn tó jẹ́ wípé àwọn ẹ̀yà yẹn wọn kì í fẹ́ èèyàn láti ta ọkùnrin ẹ̀yà yẹn ò lè fẹ́ obìnrin láti ta obìnrin ẹ̀yà yẹn náà bẹ́ẹ̀ kò lè lọ lọ́kọ̀ ń ta wọ́n tún bèrè pé is there no economic value from that tribe that could force relationship with other tribes or government bẹ́ẹ̀ ni intẹ́ bèrè yẹn nínú ètò ọrọ̀ ajé ìlú yẹn iṣẹ́ wọn àwọn ọ̀nà tán lè gbà dá sí kò fi bẹ́ẹ̀ pọ̀ kò gbé pẹ́ẹ́lí tó fi máa wá fà á tíjọba fi máa wá ní ó da ẹjẹ́ ká ṣe nkankan fáwọn náà mo sọ́lẹ̀ kan nkan yọ kan tó jẹ́ iṣẹ́ kan gbòógì tí wọ́n ń ṣe láàrin ara wọn láàrin wọn lu yẹn òun ni kí wọ́n kàn wọgbó kan ṣọdẹ.
2: tó bá ń lékún sí wọn tí wọ́n bá ń léjò sí ẹ ọ̀rẹ́ mi ìyẹn.
0: kódà bí wọ́n ṣe ń ṣọdẹ wọn náà kì í ṣe pé wọ́n ń ṣọdẹ àwọn ẹranko tó tóbi kan lọ títí torí mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n yẹn ń sá fáwọn èèyàn bẹ́ẹ̀ náà ná sá fẹ́ ranko. àìkì ń fẹ́ èèyàn láti ta tó fi jápẹ́tẹ́ èèyàn bá débẹ̀ gan wọ́n á fẹ́ sá fún èèyàn àwọn tí wọ́n máa ń lọbẹ̀ bóyá bí àwọn ìjọ tó ń lọbẹ̀ gan tán bá débẹ̀ tán fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àwọn ìlú yẹn wọ́n á máa tijú gan èdè tí wọ́n ń sọ nínú ìlú yẹn wọ́n ń sọ irú èdè yẹn náà láwọn ìlú kan tó yí wọn ká tí àwọn kan bá fẹ́ lọbẹ̀ láti lọ ràn wọ́n lọ́wọ́ àbí láti lọ ṣe nkankan nínú ìlú yẹn wọ́n á lọ mú èèyàn láti àwọn ìlú tó kù tó yí wọn ká yẹn wọ́n á máa sọ èdè òyìnbó sẹ́ni yẹn ẹni yẹn á wá máa tu sí èdè titi wọn ọ̀nà tán tún máa ń gbà láti fi rí bá wọn sọ̀rọ̀ nìyẹn ìyẹn tí wọn ò bá tún sá lọ gan

0: Benny Honorable Ilesomi, they are from Imbre District in northern Zimbabwe. Benny. Koto di pe mama lo lale yi, yeah, ma la first. Se ti ra ticket yin 3000 naira pere mani. Era ti yin era ti yawo era tomo. On the 29 Oshu yi, ticket si po nle, ticket si wa nle bo witi witi. Amomo yin so pe ticket si wa nle yi, e ma so pe o ko lale ma ra ticket yin a to ko to digba yen o. Tori ticket ta fe ra, ta fe ta si ta o niye, te ba ti wa tete ra. Ticket wa fi tan a je pe emi si amala fest lodun yin niyan. Ki lo wa la amala fest te ma gbadun. Si amala dudu leyin feran ni abi funfun. Be ba se like e. Na se ba yin ko sabo pe lawon eran lorisirisi saki abodi fuku edo. Eyin wa ni eyin o nje tinu eran eran gidi leyin ma nje gbogbo e lo wa nbe. E ja ki kan ko se like e. Ba wo bi Manuel se nda fun tolu legbe mi rora bobo yi. Lẹ́yìn tẹ́ bá tún wá jẹun tán. Olórin tó ń lò gbà á tún sọ̀lù sí yín bàdí. Kí a tún máa sọ̀díwù kẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ rí. Àwọn èèyàn á díje lóríṣiríṣi lóríṣiríṣi. Ìwọ́ tó lè jàmàlà tó ga dáadáa. Ẹbí tán bá bẹ́ẹ̀ mọ́. Ó ga tó òkè mọ́kọ́lá yìí ìwọ náà lè jẹ́ ó yá máa bọ́. Tọ́ bá wá ru àmàlà tán tó sì ń gbóná lọ́wọ́ fẹlifẹli tó mọ̀ pé o lè jẹ́ ìwọ náà máa bọ̀ wá díje. Kó wá gba fọ́ọ̀mù níléeṣẹ́ wa 32FM 94.9. Ṣé ìwọ kan wá wọ ọkùnrin ni ẹ́? Ìyàwó ẹ̀ ò lè fi ẹ́ ṣakọ́nlé. Tọ́ bá fún ẹ lórógùn tó mí dẹ̀ wò dáadáa tó rẹ́ lùbọ́. Níbi tílẹ̀ ti tẹ́. Ní wàá máa rò ó lọ́pọn lápọn. Emmanuel ló rántí ayé Poli Ìbàdàn. Ọkùnrin ní ẹ tó mọ̀ pé o lè ro àmàlà tó dẹ̀ máa dán tó máa fẹ́lẹ́. Ìwọ náà máa bọ̀ wá díje. 3000 naira péré ni tíkẹ́ẹ̀tì láti wọlé fún àmàlà first. Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ni 29 nínú oṣù tá a wà yìí. Ní Recreation Club lágbègbè Adamasi Gbàǹbàdàn ló wà. Ibẹ̀ láti máa ṣe. Ẹ rà á fún àwọn ọ̀rẹ́ yín, ẹ rà fáwọn ìyàwó yín náà, ẹ rà fáwọn ọmọ. Ẹ wò ó kí wọ́n máa fìyẹn ṣe lọ. Ṣé ẹ wá fẹ́ ra ticket àmàlà first? O dáná ẹ pè mí.
1: Ó mú mi rántí pé.
0: By fire by force ẹ máa ra ticket yẹn 09036963663. Lẹ́ẹ̀kan sí 09036963663. Bẹ́ẹ̀ni tó bá fẹ́ ra ticket àmàlà first nìkan ni o. Títí ọjọ́ mẹ́jọ tí mi àtìyàn àwájọ máa pàdé lórí ètò yìí tún ga. Láàgò mẹ́sàn-án lọ́jọ́ ajé. Usman Haruna lorúkọ tèmi o. Delny onírò òdùnú tí ò ní bá wọn fọhùn bànújẹ́ láéláé. Ọmọ àtàmá táwọn ẹ̀rà máa san wà forí onígbèsè kí ìmọ̀ ló ń kí wípé ó dàbọ̀.
2: Ọ̀jẹ̀ ti kúrò ní tànà, egun ti dòwó. 32FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
3: You hear that sound? Na the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness, open now.

0: Terms and conditions dey o. Drink responsibly. Na only for people wey don reach 18 years and above.
1: Jẹun wọ́nà láti dáàbò bo àmúlò data rẹ̀. Ìdáàbò bo àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
0: You hear that sound? Now the sound of millions putting wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. Yín dáadáa. Orúkọ Ọlọ́run kò tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí àdúrà ọ̀pẹ́.

0: báyìí lọ́wọ́. Fẹ́ mọ̀ báwọn èèyàn gbà lọ́wọ́. 0705500049. Ṣé ń gbàdúrà yìí? Hello?
1: Hello, hello.
0: Ṣé ń gbà? Ṣé ń gbà? Ẹ porúkọ Jésù màmá. Màá yá kàtẹ́ bá ń gbà, mo fẹ́ máa gbóhùn yín. Olúwa! Olúwa! Ẹ máa sọ ẹnikẹ́ni tí ó gbọ́ àbáwáyè mi ń bẹ lọ́wọ́ ẹ̀. Kò bá jẹ́ ìyá tóbi mi, kò bá jẹ́ ọkọ mi, kò bá jẹ́ aya mi. Ìdí tí mo fi lo, ìdí tí mo fi sọ́bẹ̀ ni pé Bíbélì wípé ọ̀rọ̀ Ọlọ́run wípé ara ilé ẹni ni ọ̀tá ẹni. Olúwa gba ògo mi fún mi. Yèlé kẹta ru àdàbà. Olúwa gbà á fún mi. Láwọ́ ẹnikẹ́ni tó kó wa. Kò bá

ẹni ò kí ṣẹ̀rù o olúwa ń lọ jùgbójùgbó níbi tá a sin àwọn òkú sí gbá ògo mi fún mi lọ́wọ́ ẹ tó gbé ògo mi wọlẹ̀ màkẹ́kẹ̀rú àbàdà àwọn yorùbá ní bàbá pòkún pọ́pọ́ alàyè ní dán wọ́n mọ̀ pé kò sẹ́ni tó kú á ní òtí òtún wà láàyè lẹ́yìn ikú àjínde wa àjínde yẹn ni wọ́n máa ń dá ní ẹjọ́

padà fún mi. Jésù Olúwa mi, ẹ porúkọ Jésù. Ogo mi lọ́wọ́ ẹ tí mo kọ́kọ́ fàyà láyé. Abẹ́ ń tó fàyà lọ́yà mi. Ẹ bá ń gbà padà. Ẹni Ọlọ́run máa gbà ó. Ẹni ọjọ́ kẹwàá oṣù kẹjọ. Ọjọ́ tó ṣe pín. Ọjọ́ àpẹẹrẹ ni. Ẹ porúkọ Jésù. Ọwọ́ ẹ tí ẹ jọ fàyà láyà. Ọwọ́ ń ta

0: nínú ilé bàbá àti ilé ìyá mi ẹ sọ dàdúà orúkọ Jésù olúwa mi ò gbà ẹ bá ń gbà ẹ bá ń gbà ẹ bá ń gbà ẹ bá ń gbà ẹ bá mi gbà Jésù olúwa wa mi méje ni ká ṣe àmì àmì àmì àmì àmì àmì àmì lórúkọ Jésù ẹ gbọ́ mi jáde ẹ kí n gbàdúrà sómi yẹn ẹgbọ́n ẹnáwó yìí rédíò bí mi ò bá kọ àdúrà yìí sílẹ̀ tó jẹ́ pé ọlọ́run ló pè é jáde láti inú mi báríkárú ọmọ àdàkọ àbá gbogbo àwa tí a jọ gbàdúrà yìí kílẹ̀ tó mọ́ olúwa kò yọ sí wa togotogo ogun àbáwáyé wa kó padà bàbá ẹnikẹ́ni tó gbàgbé láti kọ ògo mọ́ra ẹ̀ lọ́rùn ọlọ́run wọ́n tó dájábẹ́sì lọ́hùn ọmọ ìbànújẹ́ tó kọ ògo mọ́ bá ògo padà fúró onítàn jésù olúwa wa àmì àmì àmì lórúkọ ẹ gbàdúrà fún mi náà yín tẹ́ wà lé àdúrà yín dà ẹ máa gbàdúrà fún mi àwọn tó fẹ́ gbàdúrà fún mi dà ẹ pè kẹ́ gbàdúrà fún mi kí n tẹ̀ gbóhùn ẹnìkan ẹ pè mẹ́ni ò 070 ẹ gbàdúrà fún mi náà pásítọ̀ yín wòlíì ẹ̀yìn àfà ẹ̀yin tẹ́ fẹ́ràn àdúrà ẹ gbàdúrà fún mi.
1: mo lọ́lúwa ló rán mi níṣẹ́ o.
0: ẹ máa gbàdúrà àmì àmì ẹ gbàdúrà fún mi. àmì àmì.
2: Ami. Agbára yín kọ́ mọ pọ̀ sí.
0: Ami.
2: Ọlọ́run kò jìrọ̀ mọ́ yín.
0: Ami.
2: Ọlọ́run kọ́ máa wà pẹ̀lú yín.
0: Ami.
2: Ẹ mọ fi sẹ́ ránṣẹ́ ká mọ fọmọ ṣe ká mọ fàyà ṣe.
0: Ami.
2: Jésù olúwa.
0: Ami ẹ ṣe sà. Sátani dẹ̀yìn lẹ́yìn mi. Látorí ohun tí mo ṣe lónìí. Kò báyàwó mi wí àbí ọkọ àbí ẹnikẹ́ni. Dẹ̀yìn lẹ́yìn mi. Jésù wọ́n ni mo ìwọ́ ló pe sí mi lẹ́nu o. ìwọ náà ni kó dúró tì mí tọmọtọmọ tayataya tó bá dijọ́ mẹ́jọ àtún pàdé wòlíì yín àáfà yín ẹni ìmáàmù yín ẹni ò sì tẹ pè mí. ẹ ṣáà máa gbàdúrà fún mi èyí mi náà máa gbà. Hello. ẹ ṣe o a pàdé lọ́jọ́ mẹ́jọ nípa ìfẹ́ olùgbàlà kì yóò sin. Hello. Hello.
3: Hello,
0: ẹ sọ̀rọ̀ sókè.
3: Ó ní orúkọ Jésù ẹ̀ ní sí.
0: Àmì ẹ ṣe o. Àmì àmì àmì àmì àmì ẹ ṣe àpàdé níjọ́ mẹ́jọ time sí lọ. Ẹ ṣe o. Àpàdé níjọ́ mẹ́jọ nípa ìfẹ́ olùgbàlà kì yóò sin kankan. Táìwò tèmi lólúwa èmi àti òwò lájọ wà ń bí.

0: igi ọpẹ ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ ó pọ kò pọ kẹ ó pọ
1: ó ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.